0: láti òní lọ ogun tí bá bà rẹ jà ìwọ ma òní jà òní jà ìkòríta tí bá bà rẹ dẹ tó fi kú tí ò kọjá bẹ ẹmí mímá gbé ọfọ bẹ wà á délẹ ìlérí ìlérí ẹsẹ ọkàn rẹ abalẹ bí ẹsẹ sókè gbẹgbẹgbẹ má yà lè bá dùn àmà sùdìà ṣẹkẹṣẹkẹ àwọn àgbà etí a fi dẹ ọ etí a fi dẹ lẹdà rẹ lórúkọ jésù olùgbàlà ó já dànù já dànù já dànù gbogbo ẹyin ti ìkọlé ẹ lọ máa múra a máa pàdé lórí òkè ìyẹn ní àárọ yìí gbogbo ẹyin ti kọlé ẹ já pàdé lórí òkè yìí ìta àṣọpẹ ní àárọ yìí ẹ mọ gbàgbé ó máa lé bàbá máa ṣe ṣe agbára ẹ já pàdé bẹ wọ tó bá rí gí ìrèké ìwọ mu dání ṣùgbọn ó di bricklayer hall ní ọ̀la fún gbogbo àwọn tó tóra bùbọ ẹ mọ gbàgbé ṣùgbọn láàárọ yìí ẹ já lọ pàdé ní ìta àṣọpẹ ó máa ní agbára panel tí ń panẹ ìràwọ kò ní panẹ ìràwọ rẹ ó da àwọn ojú arógo bògo jẹ agbolé bàbá rẹ ti agbolé ìyá rẹ ní orúkọ olúwa ẹmẹmẹmẹ o ó bà wọn lẹnu mọ aṣọ pé dígí ayé
1: tí
0: a fi ń wò mí nínú òkú mọ rárá ọlọrun ó yá gbódànù gbódànù ó yá. Jésù olúwarà mo ti tó nísìmí ara ti tọ́ tù mí o ogun ẹgẹ.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilesanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olufẹ oruko mi ni wòlíì Rotimi Ilesanmi Baba Zion oludasile ijo imole alaye e je ka gbadura e wo ara mi olufẹ e gbọ bi oluwa ti wi mo duro mi o daduro mo soro ase mi o daso gbogbo e dalaye to n gbọ mi alagidi ogun gbọ e to ko lati siwo ise ni idile baba ta ti bi o lone emi mimo ko fi ku si won lowo ise mi mo boya mi re lele po anise alagidi ogun nile iya re gbọ alagidi ogun nile baba re eyi to lohun oni siwo ise boya o mo tumo oro yi egbe eyin eniyan alagidi ogun to lohun oni siwo ise eyi ni ogun to ja baba leyin to fi baba le o bo sori omo awon ogun to ja iya leyin to ja iya tan o tun nawo mu omo leyin to mu omo tan o tun fe ma mu omo omo eyi ni ogun iran deran egbo mo ma nso nkankan te ba wo iwe mimo oro kan wa nbe e gbo nisisin sugbon mo duro lori apata ayeraye mo fe yin mi ti abelebu mo soro gege bi ko ati riju olodumare egbo mo pase alagidi ogun gbo ogun jalajala ogun jogodogo ogun e ma jo lo ogun ko sibi to lo ogun se bi oju mi ni won ti bi adabi ti ki ba se oju mi ni won ti re olubi re mole mo pase loni ina ati ara ma so pa won danu gbo o ni gburogun yen mo iku mu won lo laye gbo o mo korin kan lojo si mo ni ogun eje ogun abini bi oju mi na bi Jesu olugbala gba mi lowo won so be ogun eje ogun abini bi oju mi na ti bi Jesu olugbala gba mi lowo won ogun eje ogun abini bi oju mi na ti bi Jesu olugbala gba mi lowo won mo pase ogun eje ogun abini bi ogun oju mi ni won ti bi bawo lo se fe gaju awon omo temi bawo lo se fe gaju awon egbon mi so ma wa gaju mi lo ni omo ton bi loju mi gbogbo eda tin soru re si o tin so somo re gbo bon fe bokan o si gaju won lo ara mi olufe oro yi le ma yi o je n sare la yi o te ba gbo isele kan to sele laarin Abraham ati awon omo re o je n to lagbara pupo e mo gbagbe Abraham lo bi asiki asiki lo bi so awon meteta ogun kan soso de ja won won gba yawo Abraham olorun ti kala re lo da pada Isaac nko won gba yawo ti e Esau na nko e wo awon okunrin ilu dide lati gba yawo e ogun iran kini titi de iran keta ninu aye re loni ile ko gbe mi wa gba o gbogbo hila ilo re ninu aye ko ni ja si ibanuje mo ko si ni ja si ofo ayo yo ma yori si ara mi olufe e mo gbagbe ni Wednesday yi ni a o pade ni ilogbo elegba town hall gbegede o gbina meme yo simi te ba ti de yanara bus stop e so fa won yan pe en lo si ilogbo elegba yanara yen ni Lagos Lagos Badagry expressway bye bye debe ele lo ilogbo elegba town hall ago mejo aro si ago mokanla ni ara mi olufe o e ma pe o e ja pade tori pe adua toni yo lagbara yo si leke nka iyen ni koko e je ki atetisi oro yi gbogbo eniyan ni ilu moshi papa friday ose yi ipade ta ni o je meta bawo lo se lo akoko oni ilu moshi e ko loshu ni ti moshi yen ibe ni mo ti fe ta mi ororo si ori gbogbo eniyan pata bibeli wi pe o da ororo si mi ni ori ago mi si kun akunwo sile gbo gbogbo bi kibi te ba tin bo eyin ara egbeda akowojo alagutan iyana paja agege pwd odi olowo gbogbo patapata te ba tin bo e ko so fun awon eniyan pe e nlo si onile gogoro bus stop te ba ti de moshin e ma bo ni moshin e bere onile gogoro bus stop te ba wa de onile gogoro bus stop yen e bere tadeyo street number 27 tadeyo street sheri tadeyo street yen lo fori so onile gogoro bus stop te ba ti de onile gogoro bus stop ona to wa legbe onile gogoro yen erin sisale bi ile kefa ni ibe ni ibe yen wa so e ko bere idera e gbo idera cinema hall gbegede agbena mo be angele osu kesan un lo fe sise yi o e ja pade nbe yo dara fun yin oko re yo si bale ni friday yi ago melo ni ago meje aro si ago mewa abo tori tin ba ku nbe mo tun lo si ilu isaga be ni ipade isaga ma bere ni ago mejo aro a pari ni ago kan san tori tin ba ti ku oni mo se mo ma pa darapo mo yin seri lati moshi si shaga 40 minutes pere ni so ma wa join fun amiroro tin ni lu shaga nibori ni shaga gbogbo eniyan gbogbo shaga ati agbegbe re te ba ti de shaga ele lo si sabo under bridge onijoku town hall loruko jesu iwo ni eri kan baba n ba ri re re tin ba wa ku nbe mo n lo si iso oru nibo ni iso oru yen wa o wa ni ori oke mole alaye ni church wa to wa ni okuafo bus stop ibela lagos badagry expressway ibela ti fe pin mantu fun awon eniyan lofe without paying a damn gbo ituma ni pe ona re yo la be ni emi mimo yo si la ona fun e egbo woli elisha o gba ise ti aso elija bẹẹni a si fi ijigbe elija la fi ajagbe elija lọ nigba to wa n pada bo ri pe ko si ona mo aso to gba yen o la mo omi tori alabalugbo mi lo waju e bibeli so pe omi si ipin si sohun o koja ni iyangbe ile e wo se olorun ona re yo la o da mi loju gbogbo iji tin be ni waju re won si won sa lo won ni le duro ko gbeyanju ko je ka jo gbadura ko si gba mantu yen olorun wa o woli de siwa sibe ni bo address sibe iso oru ni yen o pe ba tin bo lati bi kibi boya lati badagiri ni lati agbara nkan kan e sa wo moto to lo si okuafo bus stop okuafo bus stop te ba debe ke wa bere lowo awon yan pe e ri awon ni moto left right olokada bojo kada boje maruwa itu ba wu en ko so pe on lo si ijotun junction gbole kan si ijotun junction to ba ti de ijotun junction yen wo apa otun e wa ri street yen be to ba ti wo street yen street akoko on ni ijo imole alaye iso oru ni o to ba ti debe wa ti ri awon eyan ogoro ero oh mimi ami egbe yen niyan olorun ago mesan ni iso oru ma bere sugbon ri ofe wa fun e lati debe lati ago mefa ago marun ago meje ko le ma gbadura nbe tori bo ba nbo latona to ji ma fururin loruko jesu o ti ra anugba okan re yo bale mo nbo na ko to di pe aso awon bi ti ipade wa ku si e je ka lo re gboro ri enikan ma ngbo me mo pase ni oruko jesu oro re lodun yi losu yi lose yi yo pada jasi eri jesu oluwa wa amen mo nbo o laarin iseju die mo nbo
2: olori iwo olo bi adora mo ni won se se oru legbe wo iwo olo mo ni ati ma pe mi like adora looto muslim ni mi amo adora christian o ko si bi mi ba wa lo mo ma ngba dada na ba ni ile ni odu jakarta ni mo wa ti film togu ko fi sele film togu mo lo so lorun jakarta yen ti mo ko wa bi ka ma fa wa gurisa bi ko kon se mi na agbara
1: ara mi olufẹ ọjọ yẹn jẹ ọjọ tó lágbára púpọ mo n bọ náà mo wá gbàdúrà ọfà ayé lára rẹ ọfà dáni dúró kí jésù lè jáde.
3: Praise the Lord. Orúkọ mi ni Peter Simeon, a ti ṣàgáhùn mo ti wá. Peter Simeon. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi nílùú Olúwa Adéṣọ́mi fún àánú ẹ̀ tí mo rí gbà. Ní gbogbo ọ̀nà, ogun ìdílé kò jẹ́ kí n gbádùn, tọ̀sán tó rú ni wọ́n fi ń ta ọfà fún mi. Gbogbo ẹ̀rọ ọmọ wọn ní kí n wálé kí n wálé kí wọ́n máa dáko. Ọlé mi ò lè ṣe, ogun dàbí mi ò ṣe dàbí ò lè dà. Ìlú ṣàgámi tí mo wà mo wá láti ṣe rere láti kó ogun rere tó wà láti wá sílé ni. Kí n máa fọ̀rọ̀ gùn, tọ̀sán tó rú wọ́n fi ń ta ọfà fún mi. Ṣùgbọ́n mi ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Mo máa ń gbọ́ ohun kan pé o máa kú ni tó wá ti wá o máa kú gbogbo ẹ̀ wọ́n máa fi gbọ́ ránṣẹ́ sílé. Mo ní láéláé kò jọ láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti ń tẹ̀lé bàbá mi ní Olúwa Adéṣọ́mi tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ wọn torí mo máa ń gbé yáfóònù máa ń gbé sétí ni mo máa ń díjú gbọ́ ni tọ̀sán tó rú rédíò méjì mo rà tí mo máa ń gbọ́ mi ò fòye ayẹ̀rù prógáàmù wọn ṣeré kí n máa fọ̀nà kù so mo máa ń dáwọ́ ohun mi ló tì mí pé mo máa kú ọdún mi ò ní kú fún kankan bí kò ṣe yíyẹ so láti ìgbà tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni tó yà mí lẹ́nu fún bàbá mi ní Olúwa. Ọlọ́run mo bàbá yìí o, mo ò ṣe fi ṣeré o, mo ò ṣe fojú di o. Gbogbo òróró tí mo máa ń lò àti òróró àti iyọ̀ gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún mi. Ní ọjọ́ Friday tí mo wá, bàbá mi sọ̀rọ̀, ó ń sọ bí àwàdà, eré bí àwàdà mo pè é. Wọ́n ní kí omi gbàgbà níbà wọ́n ń fún mi. Ragolisi kọ̀ọ̀kan, ragolisi ẹ̀ onímọ̀gbẹ́ onímọ̀ṣe, onímọ̀.
1: Ará mi olùfẹ́ tó bá di ọ̀la a máa tẹ̀síwájú nínú ẹ̀rí yẹn. Ẹ má gbàgbé prógráàmù ìsọjí ńlá ti ìlú ìdíròkò ó ti di on the 15 oṣù kẹsàn-án tá a wà yìí níwájú ilé ọba oníkọ́ nídìròkò ní ìkọlájẹ́ ìdíròkò bọ́dà níwájú ilé ọba oníkọ́ ní on the 15 aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mélòó sí aago mẹ́sàn-án lálẹ́ tí lùsádà ìyẹn di on the 26 oṣù tá a wà yìí náà níbo níbẹ̀ ibẹ̀ náà ni gbogbo èèyàn ló mọ̀ bẹ̀kẹ̀ tọpata tẹ bá ti dé lùsádà under bridge ẹ kàn sọ fáwọn èèyàn pé ẹ ń lọ sí gboko community primary school iwájú ilé ọba gboko lẹ́gbà kọjá lórúkọ jésù yóò dára fún yín iyago tá a máa bẹ̀rẹ̀ òun náà ni aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 070-67-17-0079 gbọ́ lẹ́ẹ̀kan sí 070-67-17-0079 ẹnìkan gbọ́ mi tó bá lè fi ọrẹ owó ẹ kó fi ran ìpàdé rédíò yìí lọ́wọ́ wà á dẹ̀ ráàánú gbà àkádì nọmba yẹn rèé 060-699-36-107 access bank orúkọ tó wà ń bẹ̀ Light of the Living Church gbọ́ àkáǹtì ẹlẹ́ẹ̀kan sí 060-699-36-107 ẹ̀yìn tí ẹ fẹ́ iṣẹ́ ọṣẹ àdúrà àánú àti àwọn nǹkan tó kù kankan ẹ̀yìn tí ẹ fẹ́ iṣẹ́ àdúrà àánú yẹn òróró ẹ lọ sí Abaranjẹ Road Alabama bus stop kẹwa bèrè ilé bàbá Oyewole ní Oyewole street God bless you to swear with you.
4: Glow 99.1 FM ilé-iṣẹ́ rédíò tó ń gló táyé ń gbọ́ ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan tewé tàgbà ó yá ẹ jẹ́ ká jọ gló papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń làwọn tẹ̀lé níbi ká ṣètò tó mọ́gbọ́n wá ìròyìn tó jálé jáko lórí gló fm lẹ́ẹ̀tì gbọ́.
5: Ìkéde àti ìpolówó ọjà tó lẹ mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ Glo FM ó ṣára ọ̀tọ̀.
4: Glo 99.1 FM tó ń bẹ ní Jàpọ̀ Àkúrẹ́.

0: ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó ń gbóhùn mi láàárọ̀ yìí lórúkọ Jésù àánú òsè tiẹ̀ àní gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí níbikíbi tó bá wà àánú máa yanjú ọ̀rọ̀ Matthew
1: bàbá mi o
0: àmì rẹ ò já dáadáa láàárọ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ àbí ibi ti ń pa ọ́ ni àwẹ́ wà ń ta ẹsẹ ká kọkọ fún ẹ ń sẹmúná kálí ráyè gba àwẹ kálí ráyè gbàdúrà kí ẹ má jẹ ojúṣe wọn kọ gbà sẹmú.
1: àkókò àwẹ má jata má jepo má jèrò láwọn.
0: àkókò má jata má jepo ó dẹ̀ di december kó tó yanjú Matthew ó kéré àdúrà ọ kájú àdúrà ọ máa ń tó ṣẹlẹ̀ ìjọ téèyàn ń gbà àwẹ kò sẹ́ni tí ì mọ̀ ṣùgbọ́n ńjọ tèrè rẹ̀ bá dé ìjọ yẹn làgbáyé rí ó máa kájú àdúrà ẹ̀yin wọlé yìí náà ń gbọ́ mi ń bẹ̀ yẹn pé ìmọ̀ bọ́yẹ̀ ń bá wa gbà nínú àwẹ̀ yẹn.

ti mu balẹ̀ ìgbà tí o sì nǹkan kan nínú ẹ̀ o sara o tóbi ṣùgbọ́n nínú ẹ̀mí o fẹ́lẹ́ Matthew mo gbàdúà wọ́n kájọ àdúà gbogbo ẹ̀yẹ soldier of Christ pátápátá ọjọ́ Monday o ní ìpàdé soldier of Christ ní orí òkè no more war ní ìlú apatẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road tẹ́ ẹ bá ti dé Iwo Road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa àánú a tún máa tì í lẹ́yìn ẹnìkan sọ pé àánú lele ṣe gbogbo ẹ mo bu ẹ̀rín mo ní àánú wo lójú Jésù lọ Matthew ṣébi Jésù gan ni àánú so yẹ kó gbáwẹ̀ àánú fúnra ẹ gbáwẹ̀ ìwọ ló ò ní gbáwẹ̀ àwẹ̀ ni máa ń pe àánú wá bí ọba sí àwẹ̀ àánú gangan fúnra rẹ̀ onírú eléyìí ò ní jáde bí ọba ṣe nípa àwẹ̀ àtàdúà ta ló sàmì àánú jáde sí ọ lọ́rùn mo ní àánú jáde sí ọba yìí àánú jáde sí ọba yìí àánú jáde sí ọba yìí Matthew ẹ̀mí mi máa ń kọ orin kan fún mi mi ìmẹ́ ń tó lè mọ olórí eré ńlá kan ni ó kọ́kọ́ mọ olórí eré kejì ni ó tẹ̀lé sọ wá rí àwọn olórí eré 1000 tó bá kọ́kọ́ mọ orin kọ́sẹ̀ yìí tó parí wọn ò rí ìyànà máa gbọ́ orin yẹn o so máa kọ́.

0: correct news.
1: Sports.
0: Your savvy program plus better entertainment. We go to Tori you for body.
2: His method will blow your mind.
0: Any day, anywhere, and anytime. Keep your radio for 99.1 Glow FM accurate.
3: What's your flavor? Tell me what's your flavor.
0: If you want more, leave on for here, Joe. Leave on for here.
4: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ. Rédíò àwa wa ni jọ.
5: Iṣẹ́ gbogbo ènìyàn jẹ́ ká jọ gbé Olúwa ga. Ká sì tún gba ìyádùn àti ìbùkún lọ́wọ́ Jésù. Nínú àjọ̀dún ẹgbẹ́ akọrin ti ìjọ CAC, òkè Olúwa kò gbàgbé mi. Psalm 24:7a, làkórí ẹ̀. Ẹgbẹ́ orí yí sókè ẹ̀yẹnu ọ̀nà. Ká sì gbé yí sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọ ilé wá. Ètò àjọ̀dún ọ̀hún ṣe máa lọ́rẹ̀. Ọjọ́ Wednesday ọjọ́ kẹsàn-án àti Thursday ọjọ́ kẹwàá oṣù kẹsàn. Ìsọjí alágbára máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́. Ó bá di Friday ọjọ́ kọkànlá oṣù kẹsàn. Ọjọ́ yẹn ọjọ́ ìyìn ni Thursday látago kan ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ni ìsìndúpẹ́ àjọ̀dún ẹgbẹ́ akọrin máa wáyé. Bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. Gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church CAC òkè Olúwa kò gbàgbé mi. Beside Funky Mass Filling Station. Ìsọlọ̀ nílùú Àkùrẹ́ ni ó ti wáyé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin ẹ̀mí ló máa wà ńbẹ̀. Ilé ni Evangelist Olúwa tó yin ọmọ ọba Ògo. Minister Keziah Praise. Evangelist Olúfúnmi Ògo Ìràwọ̀. Olájùmọ̀kẹ́ Praise. SBB Evangelist Esther Ògbólábí. Pastor Kọ́lá Wọlé Joseph. Lóní sọ̀jí tọ́lọ́run máa lò. Ìránṣẹ́ Olúwa láyè. Prophet Akọ́ṣílẹ̀ Ìfẹ́ Dayo JP. Àwọn ni Prophet in Charge. Àwọn sì lólu gbàlejò. Fún ìtọ́ni ìbéèrè tàbí àlàyé, ẹ máa pè wọ́n sórí 08060352729. Gbọ̀ngàn aṣọ nínú àjọ̀dún akọrin ọdún yìí. Ìwọ náà máa ṣàlàyé wá.

0: méjì lètò yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kọlu agodo ìfẹ́.
1: Gba àyà fọkọ
0: gbọkọ fàyà.
1: That is matchmaking.
0: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
1: Fún ìbéèrè ẹ pè wá sí
0: 08035632282.
1: Today's own with Ọ̀làlójú.
0: Ẹ máa gbọ́.
2: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
3: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
2: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chọ́chì K.
3: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
4: A ó tún fi àwọn orin ìfẹ́
3: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
5: Ojo ìfẹ́ kún máa lò ẹ́. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
2: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chọ́chì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chọ́chì K.
3: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ làkọjá òfin o.
3: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan. Ìrìnàjò ìfẹ́ wa.

0: ọjọ́ Wednesday ọ̀pọ̀ irú kílẹ̀ lẹ́yìn kò ní bá ọ tọmọtọmọ. Adúpẹ́ atúdúpẹ́ wípé ojú wọ́n tún rí ọjọ́ ìrìnláyọ̀ àti àlàáfíà. A yóò mú ọmọ wa lọ sí ìkọ̀rọ̀ ayé. Wọ́n ṣe tánà dí wa Ọlọ́run ní ògbà. Kókó kó lojú wọn lè mọ́ wa ṣùgbọ́n Ọlọ́run ní ògbà kì í ṣe wọn ó dẹ̀hùn lára ọmọ wa. A yóò gba yọ wa ó tọ́ pé àbí ò tọ́ pé
1: o.
0: Gbogbo ilé kí o go go go go go go
1: go go go.
0: Yes, Baba Alábíyamọ yín ti wọlé wẹ́rẹ́ o. Pásítọ̀ Fọ́kẹ́yẹ mọ ni Baba Alábíyamọ ni mò ń jẹ́. Lórúkọ Jésù, aju àpọ́nlé ìwọ àtọmọ rẹ ò ní fàyà. Olùfẹ́ gbogbo ẹni tó súnmọ́ ọkọ ló fẹ́ ọ dẹnudẹnu. Wọ́n súnmọ́ torí ohun tó ń rí jẹ lára rẹ ni. Nítorí ọjọ́ tá ayé bá ti fẹ̀kú sí jẹ yẹ́ tá èpo rẹ̀ wọ́n máa ń dànù ni. Omi inú ẹ̀sàn ló jẹ́ kára ayé máa pọn ọ̀sán lé. Táyé bá ti mọ omi inú ẹ̀sàn tán èpo rẹ̀ kì í ṣe ohun àjírí mọ́. Oúnjẹ ti bẹ nínú abọ́ ló jẹ́ kára ayé máa gbẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Tó bá ń dára fún olùfẹ́ máa kíyè sára lọ́dọ̀ ènìyàn. Ìdí tí mo fi máa ń bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà wípé àwọn ènìyàn 5,000 tí Jésù fún ní ìṣù àkàrà lọ́jọ́ ọjọ́ sí. Ibo ni wọ́n wà nígbà tí Jésù ń gbé àgbélébù lọ Káfárì. Ibo ni wọ́n wà ní ọjọ́ tí Herodu fi ẹ̀sùn kàn. Ibo ni wọ́n wà nígbà tí wọ́n fi Jésù ṣe láyà káàkiri ọjà. Àìsà sọ wípé ọwọ́ ìpolára yé ń bá ní ńlá.
1: Ọwọ́ ìpolára yé ń bá ní ńlá.
0: Tó bá ń dára fún ọmọ gbàgbé ẹbí rẹ mọ́ gbàgbé àwọn ọmọ rẹ o. Nítorí ọjọ́ tó bá dá páú, o ò lè rẹ́nì kankan ẹbí rẹ ní òkú. Lórúkọ Jésù ní sọ̀rẹ́ dáràn. Àwọn àtẹ́nu kò ní rọ̀ fáyé o. Ẹ̀mí kìí yè sára yóò bàlẹ́ o. Ọmọ rẹ ò ní rí ẹ̀gbẹ́ oníyọ̀rọ̀. Màríà ká o ní kẹ́bọ̀ sí lórí àwọn ọmọ tiẹ̀ o. Lẹ́jẹ̀ láìrò ayé mú Jésù. Ayé ò ní rí ọmọ rẹ mú o. Ẹja bí ọ̀bọ̀kú ò sí ọmọ rẹ ò ní sọnù. Wọ́n ní kí Jésù rọjọ́ bàbá ọ̀dá wọn lọ́mọ rẹ ò ní rọjọ́ o. Ọmọ rẹ ò ní di àdìmẹ́rù. Ojú Màríà rí tọ́jú rẹ ò ní rí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ o màmá lórí ọmọ. Kì máa wọ ọmọ rẹ máa jáwé borí. Lọ́jọ́ mú Jésù Pétérù sẹ́ Jésù kò ní kùwọ́ nìkan o. Gbogbo ọmọ ẹ̀yìn lọ sọ́la ní kò ní kùwọ́ nìkan. Ojú Jésù rí tọ́ ní gángan tọ́jú ọmọ rẹ ò ní rí ìríkúri o. O ní kan ọmọ rẹ mẹ́gi o. Ayé ò ní kan ọmọ rẹ máa jà. O ní jẹ sí ọ̀sán ọmọ rẹ. O ní dí ọmọ rẹ ní adé ẹ̀gún. O ní forúkọ ọmọ rẹ wẹ́lọ̀ kiri. Alájùmọ̀ kan bíbélì kò ní ọmọ rẹ lẹ́ẹ̀mọ̀. Àfi kọ́là bójú kò ní rí sí ọmọ rẹ o. O faṣọ Jésù ya yóò ní faṣọ rẹ ya. Tí ẹgbẹ́ bá rẹ gbé tí ẹgbẹ́ bá rẹ gbé wọ́n ní dájọ́ ẹkú fún ọ. Ọmọ adarí irun kò ní ọmọ rẹ lẹ́ẹ̀mọ̀. Ọ̀rọ̀ ọlọ́ra kò ní di ti yín o. Alágbálúgbó omi kò ní gbé ọlọ́ o. Àkọ́kọ́ akọ̀ lórí ọmọ rẹ. Ọmọ rẹ ò ní rámáyé. Wọ́n ṣe rere láyé tọmọtọmọ. Gbogbo ẹ̀yí tẹ ní làkọjá lórí ọmọ yóò padà já sọ pé o. Àkọ́bí ni Jésù àkọ́bí wọn ní rí ọmú o. Olóore gbọ̀rọ̀ mi dalẹ́rù yóò ran ọmọ rẹ lọ́wọ́. Olóore tí kì í wọ ṣiṣẹ́ ni yóò ran ìdílé yín lọ́wọ́ o. Olóore tí kì í wọ ìwà ọmọ yóò ran ọmọ rẹ lọ́wọ́. Láti inú ọ̀gbun afa ọmọ rẹ sọ́kè. Ayé ọmọ rẹ kúrò nínú ìgbẹ́kun bàbá rẹ̀. Ọmọ rẹ̀ máa múnú rẹ̀ dùn. Wọ́n jẹ́ wọn mọ́ màmá. Orí rẹ tó nàgànàgà tọ́wọ́ tó máa múlé ọlọ́wọ́. Eré tó sá tó dàbí pé agbára ti pin ọmọ tiẹ̀ lẹ́yìn. Òkè tó ń kù tó dàbí pé ò ń jábọ́ ọmọ ẹ̀gùn amú ọdẹ bẹ̀. Ilé ọlá yìí ò ní di aró. Ọmọ rẹ ò ní mọ́mí kọ́rọ̀ lọ́ṣù yìí. Wàá jẹ́rẹ̀ gbìyànjú rẹ lórí ọmọ lọ́sẹ̀ yìí. Wàá lẹ́ni níwájú. Wàá rọ́lọ́ rẹ lẹ́yìn ẹ̀. Ẹ kú àsìdá ò ní kàn ọ́ lọ́sẹ̀ yìí o. Ọmọ rẹ díẹ̀ níyẹn láàrin ẹ̀rọ.

0: ọ̀rọ̀ pọ̀
1: nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
0: ọ̀rọ̀ pọ̀
1: nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
2: ọ̀rọ̀ pọ̀ ó pọ̀ dáadáa
1: nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
2: akéyìn pé ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀ káàbọ̀ sórí àkọ́tún ètò ọ̀rọ̀ pọ̀ ìkànnì glory 99.1 FM jẹ́pọ̀ state àkúrẹ́ níbi tí a ti mọ́ mú àwọn ìròyìn lọ́kùn jọ̀kan wá sí etí ìgbọ̀yìn láago mẹ́jọ òwúrọ̀ báyìí sí aago mẹ́sàn-án láti ọjọ́ ajé di ọjọ́ etí. ní báyìí tí a ti wá dé sí orí ètò kamọ̀múṣẹ́ ọ̀hún ṣe ò láì fi ọ̀rọ̀ falẹ̀ pàápàá kamọ̀mú kókó ìròyìn ọ̀hún wá nígbà tó bá yá a wà mọ̀ já yín sí lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ tèmi ní àyín ni mínísítà fún ìfitónilétí ẹ̀yún Mohammed Idris ó ti jẹ́ kó di mọ̀ pé kó tó di pé ààrẹ Bọ́lá Tinubu máa ń gbé àwọn ìgbésẹ̀ kankan o ó máa ń tẹ́tí gbọ́ àròyé àwọn ọmọ Nàìjíríà torí pé ilé ti gbàròyé iná ni ààrẹ Tinubu.
1: látinú ìwé ìròyìn Vangard ṣáájú ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 ẹgbẹ́ àwọn ọmọ lẹ́yìn Kristi Mùsùlùmí àti ti Àbáláyé oná ni wọ́n ti pe ìpàdé pọ̀ níbi wọ́n ti ṣe àdúrà fún ààrẹ Bọ́lá Tinubu.
2: wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ ìpolongo ìbò báyìí sí ipò gómìnà àti àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ní ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ láti àná ọjọ́ Ṣẹ́gun.
1: látinú ìwé ìròyìn Daily Post ẹgbẹ́ òṣèlú NDC náà ni wọ́n ti ń fèsì sí àkọlù léyìí tí wọ́n ṣe sí Peter Obi Iyun nípínlẹ̀ Benue.
2: nípa ti Peter Obi tí wọ́n ṣe àkọlù sí nípínlẹ̀ Benue iná ni Aisha Yesufu ó ti wá sọ̀rọ̀ sókè lóòrọ̀ yìí ó ní pé ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti dá ẹnikẹ́ni lẹ́kùn nípa ṣíṣe ìpolongo ìbò ní Nàìjíríà.
1: lórí ọ̀rọ̀ Peter Obi ọ̀hún náà ni mo ṣe wà níbi tí gómìnà ìpínlẹ̀ Benue ti ń sọ̀rọ̀ ó ní ẹwo gbogbo ọ̀rọ̀ tí ń jàràn wípé òun mọ̀ nípa àkọlù tí wọ́n ṣe sí Peter Obi ó lóun mọ nǹkan nípa rẹ̀ ó ní kódà òun gan tiẹ̀ mọ̀ wípé Peter Obi ń bọ̀ nípínlẹ̀ ọ̀hún.
2: ọgbà bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ ọlọ́pàá ti wá jẹ́ kó dimọ̀ báyìí pé bí wọ́n ti pagidínà Peter Obi láti mọ̀ jẹ́ kí ó ráàyè wọ ìlú kan nípínlẹ̀ Benue. iléeṣẹ́ ọlọ́pàá ti sọ pé òun ti ń tọpinpin ọ̀rọ̀ òun láti lè mọ ohun tó fa bíkọ́ọ̀sì ẹ̀ gan àti àwọn tí wọ́n ṣiṣẹ́ náà.
1: látinú ìwé ìròyìn The Hope nípínlẹ̀ Ondo ta wà yìí ìròyìn ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé níjọba ìbílẹ̀ Òdìgbò ènìyàn 16 òun náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn láàrin ọjọ́ 5 láì tilẹ̀ tí mọ ohun gan tó ṣokùnfà ìpapòdà wọn.
2: kọ́lọ́run kò ṣàmọ̀ ṣàánú wa láti ìpínlẹ̀ Ondo ọ̀hún kan náà sàmí tó fẹ́ ṣe mo ní kọ́lọ́run ṣàmọ̀ ṣàánú wa jámọ̀ tẹ̀síwájú báyìí. láti ìpínlẹ̀ Ondo ta wà yìí náà ni mo tún ti rí ìròyìn kan ìjọba ìpínlẹ̀ Ondo ń lọ ti mú àlékún dé bá àbá ètò ìṣúná ọdún 2026 iye wo ló wà tẹ́lẹ̀ iye wo ni ló wà báyìí àmọ̀ jẹ́ kẹgbọ́ nígbà tàbá débẹ̀.
1: látinú ìwé ìròyìn Daily Post ẹni tó jẹ́ ọmọ ìyá rẹ nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party ó ti ń sọ̀rọ̀ báyìí ó ní ẹ̀wọ̀ gbogbo ìṣòro tí àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà ń kojú ó ní iléeṣẹ́ ààrẹ gangan ni kẹ́ máa nàka sí.
2: ọgbà bẹ́ẹ̀ náà ni ọmọ yẹ̀ sípò ààrẹ ẹlẹgbẹ́ òṣèlú SDP ọ̀hún Adéwọlé Adébáyọ̀ ó ti ń ṣèlérí báyìí ó ní pé nígbà tó bá di ọdún 2027 bí wọ́n bá dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí ó ní òrùlé oníkálukú ní Nàìjíríà iná ni òun yóò mọ̀ fi ẹ̀rọ tí ń lo agbára oòrùn ẹ̀yùn solar panel òun yóò mọ̀ fi sórí òrùlé kálukú wà láàrin oṣù mọ́kànlá.
1: látinú ìwé ìròyìn Daily Post ẹgbẹ́ òṣèlú mọ́kàndínlógún oná ni wọ́n buwọ́lu ìwé àdéhùn alálàáfíà ṣáájú ìdìbò tí ń bọ̀ yìí ní ìpínlẹ̀ Kogi.
2: láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ òṣèlú SDP náà ni ó mọ̀ ti ṣe àdérọ́pọ̀ ọmọ òye sípò gómìnà rẹ̀ o wọn ni èyí táwọn lò tẹ́lẹ̀ wọn ní kò tí àwọn lọ́rùn mọ́.
1: látinú ìwé ìròyìn Punch ìròyìn ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ báyìí pé arábìnrin kan òun náà ni wọ́n ṣàdédé ṣe àwárí òkú rẹ̀ yun ní ilé ìtura kan nípínlẹ̀ Cross River.
2: ó dá gbogbo àwọn ìròyìn yìí àti àwọn ìròyìn míì náà ni àmọ̀ láǹfààní láti mọ̀ mọ́ wá sí etí ìgbọ̀yìn lóòrọ̀ tó ní àwa gẹ̀ẹ́sì ọlọ́run àtún ti dé bí ìṣe wa àti dé bí a ṣe mọ́ndé lónìí ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 ẹ̀ wá rí báyìí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ 9999. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká mọ wọnú ètò náà báyìí torí pé adébíṣẹ́mọ̀ṣe adébíẹ̀yìn mọ́kọ àgbàlagbà ọ̀lẹ́ni wọn. akínyìn lẹ́ẹ̀kan sí pé ẹ kojúmọ́ ẹkábọ̀ sórí àkọ́tún ètò wa ọ̀rọ̀ pọ̀ olúwarẹ̀ mi lẹ́kún ìdòwú lorúkọ tèmi ọ̀rẹ́bìnrin ọmọ kan báyìí gbẹ̀gbẹ́gbẹ̀jọ ọmọ ni kì í kábọ̀ lákọ̀tún
1: èmi ọmọ yín olólùfẹ́ yín àyòyàn rẹ̀ yín àbúrò yín bless aroke lókè pé ẹkojúmọ́ ẹkábọ̀ sórí àkọ́tún ètò ọ̀rọ̀ pọ̀ bákan náà tún lè máa wò wá lójú òpó Facebook wa
2: ó dáa jẹ́ kí a mú ìròyìn ọ̀hún báyìí ká mú ṣe wá lọ́kùnkúndùn bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tèmi ní àyín kí n bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ondo torí wọn ni ilé báyìí náà ni a ti ń kó ọ̀ṣọ́ ròde o wọ́n níjọba ìpínlẹ̀ Ondo ń lọ ti mú àlékún dé bá àbá ètò ìṣúná ọdún 2026 láti iye kan sí iye kejì ilé ìjọba ìpínlẹ̀ Ondo ń lọ ti mú àlékún dé bá iye tí wọ́n ná sí àwọn ètò ìṣúná wọn fún ọdún tá a wà yìí láti bílíọ̀nù okòó-lé-ní 5.4 tó lé ẹ̀sùn 411 N524.411 billion sí èyí tí wọ́n mọ lò báyìí ó ti wá dé bílíọ̀nù 463 tóun náà tún wá lé ẹ̀sùn 384 N769.384 billion pẹ̀lú bí wọ́n ti mọ gbájúmọ́ bí wọ́n ti mọ ṣe àwọn pópó náà ìpèsè omi ìpèsè ìlera àti àwọn nǹkan mìíràn léyìí tí yóò mú kí ìgbáyégbádùn kí ó fẹsẹ̀ múlẹ̀ dandan káàkiri ìpínlẹ̀ yìí kọmíṣánná fún àbá ètò ìṣúná àti ìpinnu ọrọ̀ ajé ọ̀gbẹ́ni ọláolúwa akíndólérè iná ni ó sọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé àwọn aláṣẹ ìpínlẹ̀ yìí tó ti ń jẹ́ kó di mímọ̀ pé ṣe rí bí wọ́n ti mú àlékún dé bá iye owó àbá ètò ìṣúná ọ̀hún iná ni kò mọ̀ sẹ́yìn bí ìjọba ti ń bẹ lóde yìí o bí ó ti ń gbájúmọ́ bí ayé ìrọ̀rùn yóò ti tẹ tó lórí tẹ̀lẹ́mù lọ́wọ́ ni ìpínlẹ̀ Ondo ò jẹ́ kó di mímọ̀ ó ní ìjọba ti ń bẹ lóde yìí náà ni ó nílò iye owó tó pọ̀ dọ̀dà láti lè mọ ṣe àwọn ohun tí ó yẹ kó ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ fáwọn èèyàn ìpínlẹ̀ Ondo ẹ fẹ́ mọ àlàkalẹ̀ bí wọ́n ti mọ̀nà àwọn owó ọ̀hún the hope náà ni wọ́n kọ sí níbẹ̀ gan lẹ́tìka lójúmọ́ òní.
1: látinú ìwé ìròyìn the hope ọ̀hún bákan náà ni mo wà báyìí níbi tí ìròyìn ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé inú ìbẹ̀rùbojo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léyìí ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ Odigbo wà báyìí lẹ́yìn àkọlù gbẹ̀mígbẹ̀mí léyìí tó ba àwọn èèyàn 16 kan ní àárín ọjọ́ 5 síra wọn àwọn ẹni ọ̀hún òun ni wọ́n ni wọ́n ṣe àwárí ìpapòdà wọn láàrin ọjọ́ kẹta sí ọjọ́ keje oṣù tí a wà yìí níbi ó ti jọ di mọ̀ pé ohun tí ó ṣokùnfà ìpapòdà wọn òun náà ni kò tí ì hàn sí ẹnikẹ́ni báyìí léyìí tó mú kí àwọn èèyàn ti ń bẹ ní agbègbè ọ̀hún kí wọ́n máa bèrè fún ìdásí ohun gangan pé wọ́n fẹ́ mọ ohun gbogbo tí ó ṣokùnfà bí àwọn ẹni ọ̀hún ti ṣe papòdà nígbà tí àwọn oníròyìn máa fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ni àwọn èèyàn lè tí wọ́n papòdà ọ̀hún wọ́n ni púpọ̀ nínú wọn òun náà ni wọ́n gbẹ̀mí mì sínú ilé tí wọ́n ń gbé wọ́n ní kódà àwọn kan gan wọ́n tojú oorun báyìí de ojú ikú ni ẹ̀wẹ̀ wá jòdì mọ̀ pé ohun gan tó ṣokùnfà ìpapòdà wọn ọ̀hún òun náà ni kò tí ì hàn sí ẹnikẹ́ni eléyìí gangan ló wá mú kí àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de káàkiri àárín ìgboro tí wọ́n sì gba ààfin orí adé ọba Odigbo lọ ìyún ọba Rufus Akinrinmade láti máa béèrè fún àlàyé àti ìdásílọ́dọ̀ rẹ̀ nígbàtí ọba ọ̀hún wá ń bá àwọn olùfẹ́ náà sọ̀rọ̀ ojoojì mọ̀ pé kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ àwọn yóò rí pé wọ́n gbé ìgbésẹ̀ láti mọ ohun gan tí ó ṣokùnfà ìpapòdà àwọn ẹni ọ̀hún bákan náà ni ọba ọ̀hún ojoojì mọ̀ pé wọ́n ti ké sí iléeṣẹ́ tí ń rí sí ètò ìlera ìyún ní ìpínlẹ̀ Ondo yìí láti bá wọn bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun gangan tí ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà díẹ̀ òpó gan níbẹ̀ ni mo ti mú wá fún yín lójúmọ́
2: lójúwé ròyìn daily post ti ní mínísítà fún ìfitónilétí ní nàìjíríà mohammed idris ló ti ń jẹ́ kó di mọ̀ pé ṣe rí ààrẹ tinubu tẹ rí ni ilé ti ìgbàròyé ni o ó mọ tẹ́tí gbọ́ awuyewuye àwọn ọmọ nàìjíríà kó tó di pé yóò mọ gbé ìgbésẹ̀ mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlaráàlú lọ́yẹ̀ mohammed idris ti sọ pé ààrẹ bọ́lá tinubu iná ni ó mọ̀ dúró wámúwámù níbi ó ti mọ tẹ́tí gbọ́ àròyé àwọn ọmọ nàìjíríà tí ó sì mọ ń lo ọ̀rọ̀ tó bá gbọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ nàìjíríà sí ìṣe kó tó di pé yóò mọ gbé àwọn ìgbésẹ̀ kankan o nípa bí ó ti mọ ṣe àtúnṣe àti àtúntò sí òfin ìjọba idris náà ni ó sọ̀rọ̀ yìí lánàá nílùú abuja lásìkò tí ó ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ kan ń bẹ̀ lábẹ́ ìdarí ọ̀jọ̀gbọ́n ayọ̀ ọmọtayọ ohun tẹnumọ́ pé iléeṣẹ́ ọ̀rọ̀ ìròyìn yìí iná ni kì í ṣe láti mọ sọ àwọn ohun tó bá jọmọ́ ti ìjọba nìkan pé ṣùgbọ́n tí ó tún mọ́ ń gbọ́ awuyewuye láti ọ̀dọ̀ àwọn aráàlú tí ó sì mọ jábọ̀ rẹ̀ padà padà fún àwọn ìjọba ìlú ìsìwájẹ kò dì mọ́ pé pẹ̀lú ìgbésẹ̀ yìí ló ti wá mú kí ààrẹ Bọ́lá Tinubu kí ó ní ìsopọ̀ pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà níbi ó ti ń tẹ́tí gbọ́ awuyewuye àti àròyé wọn ó sì ní nígbàtí òun bá ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ó ní ní ìgbàkugbà tó ń bá bá ààrẹ Bọ́lá Tinubu ṣe ìpàdé ó ní ohun àkọ́kọ́ tí ààrẹ yóò béèrè iná ni pé mínísítà mi ò Mohammed Idris ǹjẹ́ kí ni àwọn ọmọ Nàìjíríà tún sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ní òun náà òun ó sì wá tẹ́ pẹ ohun tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sọ ó ní lẹ́yìn èyí ààrẹ Bọ́lá Tinubu kì í sí pé yóò gbọ́ lásán o ó ní gbogbo ìgbọ́ báyìí yóò tún fi sínú ìwà àti ìṣe eléyìí tó ti wá mú kí ó di eléti ìgbàròyé fún àwọn ọmọ Nàìjíríà délé pò sí lẹ́tìkà níbẹ̀ gan ni mo ti mú wá fún yín.
1: látinú ìwé ìròyìn vangard ẹgbẹ́ àwọn ọmọ lẹ́yìn kristi ti mùsùlùmí àti ti àwọn ẹlẹ́sìn àbáláyé òun náà ni wọ́n kóra jọ pọ̀ sílùú èkó èyí ní àná ọjọ́ ìṣẹ́gun níbi wọ́n ti ṣe àdúrà fún ààrẹ bọ́lá tinubu ṣáájú ìdìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́dún 2027 gómìnà babájídé sanwóolu àti igbákejì rẹ̀ ọbáfẹ́mi hamzat àwọn náà ni wọ́n ṣe agbátẹrù ìpàdé àdúrà ọ̀hún gbátí ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress tó fi mọ́ àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti àwọn èkó ìlú òun náà ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé àdúrà náà tí wọ́n sì ń rọ àwọn èèyàn láti rí pé wọ́n ń yàgò fún jàgídíjàgan tàbí ọ̀rọ̀ ṣùtá sí ẹnikẹ́ni ṣáájú lẹ́yìn àti lákòókò tí ìdìbò bá ń lọ lọ́wọ́ níbi ìpàdé ọ̀hún inú ìpàdé àdúrà ọ̀hún lẹ́yìn tó wáyé ní Mobolaji Johnson Arena èyí ní Lagos Island òun náà ni àwọn àgbàkùrùjẹ́ náà òṣèlú péjú pésẹ̀ sí tí wọ́n sì ń gbàdúrà wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ó padà wọlé lẹ́ẹ̀kejì lẹ́yìn tí wọ́n ṣe àdúrà ọ̀hún tán òun náà ni àwọn olóyè àwọn olórí ẹlẹ́sìn àwọn orí adé lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ti ń jódi mọ̀ pé ohun tí ó kàn báyìí lẹ́yìn tí wọ́n ti ṣe àdúrà tán òun náà ni kí àwọn ènìyàn kí wọ́n nígbàgbọ́ nínú ìṣèjọba tí ń bẹ lórí àlééfà yìí kí wọ́n sì rí pé ìṣèjọba tí ń bẹ lórí àlééfà yìí òun náà ni wọ́n padà gbéde orí ipò lẹ́ẹ̀kejì bákan náà ni gómìnà Sanwo-Olu sọ̀rọ̀ ó ní ó ti tó àkókò báyìí kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó fi mọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress láti rí pé wọ́n mú iṣẹ́ wọn ní iṣẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní polongo fún gbogbo àwọn èèyàn tí ń bẹ ní agbègbè wọn wípé ààrẹ Bọ́lá Tinubu gan ló yẹ lẹ́ni tí ó yẹ kí ó padà jáwé olúborí lọ́dún 2027 vangard gan níbẹ̀ ni mo ti mú wá fún yín.
2: lójúbọ́ ròyìn daily trust ti ń bẹ níwájú mi yìí kí n mélé yìí wá ní fẹ́rẹ́ ń jogi wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìpolongo ìbò sípò gómìnà àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ bẹ̀rẹ̀ láti àná ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí wọ́n ní àwọn ilé ìgbìmọ̀ aṣòfin káàkiri ìpínlẹ̀ gbogbo àti àwọn ipò gómìnà léyìí tí wọ́n mọ̀ ṣe ètò ìdìbò wọn ní àwọn ìpínlẹ̀ bíi 28 iná ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ ìpolongo ìbò wọn lánàá ọjọ́ ìṣẹ́gun àyẹ̀wò àwọn akọ̀ròyìn jẹ́kù dì mọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú ńláńlá bíi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC àti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC iná ni wọ́n ti ń yan ọmọ òye wọn báyìí sí ipò lọ́kanòjọ̀kan láwọn ìpínlẹ̀ bíi 28 tí wọ́n ti mọ̀ ṣe ètò ìdìbò náà ẹ̀wẹ̀ wọn ni eléyìí náà ni kò tí ì wá farahàn pé bóyá gbogbo ẹgbẹ́ òṣèlú iná ni wọ́n ti gbaradì láti mọ̀ ṣe ìpolongo ìbò náà ṣùgbọ́n kókó ọmọlọ́dún ni pé wọ́n ti bẹ̀rẹ̀ ìpolongo ìbò sípò gómìnà àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ bẹ̀rẹ̀ láti àná ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án daily trust ni wọ́n kọ sí níbẹ̀ gan láti ṣeré rẹ̀ lójúmọ́ òní.
1: látinú ìwé ìròyìn daily post ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC àwọn náà ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu àkọlù léyìí tí wọ́n ṣe sí ọmọye ààrẹ wọn ní àbẹ̀wò lẹ́yìn tó lọ ṣe ìyún sí ìpínlẹ̀ Benue ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́lù gbá ti ọ̀dọ̀ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ náà ọ̀sá director náà ni wọ́n ti jódi mọ̀ pé àkọlù léyìí tí wọ́n ṣe sí òbí láti ọ̀dọ̀ àwọn oníjàgídíjàgan pẹ̀lú bí wọ́n ti lọ dènà dé kí ó má ba lè rí àyè láti wọlé sí agbègbè ọ̀hún òun náà ni ó jẹ́ ohun tó yẹ kí ó mọ̀ rí bẹ́ẹ̀ tó sì jẹ́ ohun àbùkù ńlá pẹ̀lú bí Peter Obi ti ṣe jẹ́ nígbà wọ́n ń sọ̀rọ̀ wọn ni Peter Obi òun náà ni ó fẹ́ lọ ṣe àbẹ̀wò sí agbègbè ọ̀hún láti lọ kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tí wọ́n pàdánù mọ̀lẹ́bí wọn nínú àkọlù kan tí ó gbẹ̀mí lẹ́nu èèyàn 390 gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú NDC ti wí wọn ni ìdí gọgọgọ tí gómìnà fi ti Peter Obi tí ó fi lọ niyi won ni ki se wipe o ni nkan to fe lo se nbibe nigba ti won wa soro dimo won ni bo sile je wipe gomina ansit alia ojo dimo pe ohun o mo nkan kan pa re sugbon won jo dimo pe awon ton wa se akolu si peter bi yi o na ni won wa lati odo gomina ipinle benue ohun won ni fun de yi won ni won fe igbese lori oro yi kirufe nkan be mama ti esi waju daily post go nibe ni mo ti mu wa fun yin
2: oju be royin daily post ohun ina ni aisha yesufu ti benu atelu bi won ti pagidina peter bi lati moje ki ora yiwo ipinle benue ni lu kan be ti aisha yesufu ti nso pe ko si enikeni to leto labe ofin o lati mo da enikeni lekun lati mo se ipolongo ibo a jijangbara ni to tun je omo ego selu Nigeria Democratic Congress NDC eyun aisha yesufu lo ti benu atelu ba won odo kan ti pagidina peter bi ti won ojo wo ilu yelwata nibi ti awon ogun le nde farasin ko si ni ipinle benue yesufu yi na ni tenuma oni ko si olodo ni tabi iko kan leyi ti o le mo da omoye oselo lekun lati le dj tabi lati le mo se ipolongo obo ni ibikibi ti o ba wo ni nigeria iroyin je ko di mo pe pakan leke na ni o ti la lewu ni ipinle benue lana ojo isegun nibi ti omo gonfe o ti je ki peter bi ki o raye wo awon agbe kan ni ipinle ohun nigba ti won so leyin eleyi peter bi ina ni o wa kedun nipa ipo ti oselo deduro ni Nigeria to sin je ko di mo pe wiwa ti ohun wa se ipinle benue ke se lati le mo se ipolongo ibo pe sugbon ohun wa lati wa kedun pe lawon eyan ti won farakasa nigba ti aisha yesufu yo wa ma fesi si oro yi oni ko si enikeni ti o leto lati mo da enikeni lekun lati le mo rin sibi to ba wo ni Nigeria lati le se ipolongo ibo daily post ni won ko si nibe gan ni etika lojumo ni
1: latinu iwe royin vanguard ijoba ipinle benue na ni won ti fi patare iroyin leyi tin toka won pe won mo nipa akolu leyi ti won se si omoye are ninu egboselu ndc peter obi ni won ti jodi mo pe awon ti le mo nkankan nipa isele ohun won ni awon mo nkankan nipa bi awon nijagidejago kan ti se lo pagidina peter obi nigba ti won soro gba ti odo akowe si gomina asit alia ohun eni ti se ku late so o so fun awon oniroyin ni ana isegun wi pe ewo ati gomina ati ijoba ipinle ohun o to fi mo awon alase ni ipinle ohun won ni ko si enikeni to mo wi pe peter bi nbo wa se abewo si agbegbe yewata ohun iyun ni ijoba ibile guma ni ipinle ohun o wa jodi mo pe oni to ba je pe ijoba ipinle ohun gan mo n pe peter bi nbo ni oni won yo ti pese eto abo to peye si gbogbo agbegbe ohun won ni awon osise alabo ona ni won ti ri pe won gan si awon ibi kokan o to si pe omo iya re lo nbo o wa jodimo oni peter obi ki n se eni yepere o ti won yo ma fi owo yepere mu tabi ti won yo ma se akolu si oni fun de yi oni didije dupo re lekeji oni ko fi ibi kokan kan ohun o nigba ti gomina tun wa nsoro gba ti odo agbenuso re o jodimo pe o je ohun ti o buni ku ti sidu ohun jojo pe won wa n toka akolu yi wa si odo ohun oni ko ti le ye ki won topase irufe nkan be wa si odo nitori pe gbogbo nkan bayi ona ni ohun fi fẹran peter obi pẹlu bi o si ti se fe dije dupo are ko fi bi kokokan ohun ko bu ohun laso je ko si fa ohun ni aso ya ewo iroyin po sibe dada vanguard gan nibe ni mo ti mu wa fun yin
2: rero peter obi yi na tun eleyi loju we royin pm news na ni le so lopa ipinle benue ti soro pe seri bi won o ti je ki peter obi o raye wo ilu yewata oni oro na ini ohun tin to pin bayi lati le mo to fa bi ko si gan ni sansan ile so lopa ti so pe ohun tin se iwadi idi abajo tawon odo kan o ti gba omoye sipo are legboselu Nigerian Democratic Congress NDC peter obi laye nilu makodi ti se ilu ipinle benue ohun lana ojo isegun won ni ilu makodi na ni won ti pagidina peter obi ti won o je ko raye lo si ilu yelwata commissioner fun ile ise olopa ni ipinle benue cp kletu zunwadiogbo ina ni o soro yi nigba ti n fidi re mule pe looto ini awon mo gan fe kan won o je ki peter obi ko raye lo si ilu yelwata nijoba ibile guma ni ipinle ohun gege bi nti nwa di ogbu so oni
1: Shaju, ina ni ile sholokpo un, ti mpese awan esho alabo funbi pito bi yoti malo si ilu yelwata. Nibiti yoti mamba awan ti won farakasa ninu akolu ojo ketela o shukefa. Odun 2025 ukedun, osi jeku di mwapi wanti fi abewoyi to ile sholokpa le ti shaju tiki si shefun I polongo ibo. Shugan, ofe waba awan ya kedun, oni o tinto yipibi awan odokan, yoti bo Goya, lati mo pagidina pito bi, lati monje kura ilosi ilu yel wata, lati ba awen yo kedun be, PM News in letaka, ni begani mutimu wafuye.
0: Lati no, iwero nye Daily Post, tani toje omo ye are ninu, egwoshe lu Social Democratic Party, SDP, ade wole, ade bayo noni otigyo di mokwe, awon ti wanda sola sugba sile lurile di Nigeria, ono ni wambe, ni ile she areo, nekbo soro dibimo, oro no so dibimo, shaju, eto edibo timbo ye, nekba tolo she iforojewo lori ero amomawuran kan leyin ti awon oniroyin ti won bere si ni se akale gbogbo awon oro le to ti so hun gege bi o ti wi oni awon adari ti a ni lorilede Nigeria ona ni won se akoba fun orilede Nigeria oni e wa gbo oni ki se lasiku yi gan ni orilede Nigeria ti da gege oni lati odun 1999 ona ni awon mo orilede Nigeria won tin koju adari ti o danto awon adari tin ko inira ba won o wa jodi mo pe bi awon mo orilede Nigeria bi won ba le teka fun adari rere eyun ni ojo 16 osu kini odun 2027 oni ninu idibo ti nbo oni seri ati igbesumo mi o ati jinigbe ati paniyan oni gbogbo re pata ona ni yo di afiyin tegun fi so laarin odun merin oni awon eyan gagangan ti won ba ijoba tin be lode yin sise oni awon gogogan ni won da wahala sile orilede Nigeria oni awon gogogan ni isoro ti awon mo orilede Nigeria koju oni ohun se ileri ni o laarin odun merin bi won ba le dibo fun eni ti adari ti o tona oni aise eto abo o ma kuro nbe oni ibo ti awon eyan ba di oni won ma lo lati fi yi orilede Nigeria pada ju ti ateyin wa lo bakan na lo tun pe are Bola Tinubu oni o wo on bayi ki are ko bo sita o ki won jo foju rinju ki won jo pe won ki won jo se iforowero ki on bere awon ibere lokan jokan lowo are boya are ma le fesi si awon oro won yi e wo iroyin po sibe dada Daily Post go nibe ni mo ti mu wa fun yin
1: loju wero ni Daily Post on na ni omo yesepo are legbo selu SDP Adewole Adebayo tin seleri o oni bi won be edibo yin ohun gege bi are le yi lodun 2027 oni laarin osu mokanla ohun ri pe gbogbo orule awon mo Nigeria ina ni ohun o fi ero tin lo agbara oro mo munata yo solar panel ohun yo mo fi si ori orule kaluku wa gege bi omo Nigeria riri omo yesepo are legbo selu Social Democratic Party SDP Adewole Adebayo lo ti seleri o oni gbogbo orule awon mo Nigeria ina ni ohun o fi solar panel si laarin osu mokanla ti ohun be ede ipo are gege bi ohun tin dije sipo ohun lodun 2027 Adebayo na ni soro yi tin seleri yi lana ojo isegun nigba tin fesi si awon ibere ti won tari si lori ero mo maworan kan o benu atelo bi won ti se alakale ipese na sawon ese kuku leyi ti o gbajumo bi won ti mo samulo opa ina 33 kva oni eleyi na ni ko tona pe ni se lo ye ki won ti pin awon ise ohun ni sori sori omo ye si ipo are na lo wa gba ijoba ile Nigeria ni moran pe ko mo pese ina tin lo agbara orun sori orule kaloku ki won si mo pese re gan ni Nigeria kakaki won mo fi owo ye biye lati mo fi pese ina ba ni Nigeria ta wa yi Daily Post ni won ko si ni be gan letika lojumo ni
0: lati nu iwe royin Daily Post ohun egbe oselu mokandinogun iyun ni ipinle Kogi na ni won ti buwolu iwe adehun alalafia lana saju idiba papo leyi tin bo lodun 2027 ibuwolu ohun na ni awon igbimo ti awon igbimo ti e ko to ni ipinle ohun odo ni won se agbateru re leyi ti o waye ni olu ile ise ajo lopa to wa ni lokoja ni ana ojo isegun nibi
1: ti awon asoju lati egbe oselu mokandidogun peju pese si ti won bere si ni buwolu iwe adehun na be adehun ti won buwolu ona ni won ti so fun awon egbe oselu ohun wi pe gbogbo ti won ba ma se ona ni ki won se ni ibamu pelu alakale ohun ti won buwolu ninu iwe won ni won o fe ki won gbe igbese to ma domi alafia ipinle kogiru tabi da ipaya si okan awon ara ilu lara awon egbe oselu le ti won kopa nibi ti won ti lo buwolu iwe adehun ona ni egbe oselu All Progressives Congress APC African Democratic Congress ADC People's Democratic Party PDP Social Democratic Party SDP Nigerian Democratic Congress NDC People's Redemption Party PRP Action Alliance AA ati awon egbe oselu mi bakan na ni won jeje wipe awon yo ri wipe ipologo ti won ba ma se o na ni koni ni wipe won tabuku enikeni o won ni gbongbo ti won san ba ma se o na ni yo je ohun ti yo je ki awon olugbe agbegbe ohun ki won je mudumudu won ki won si ma gbe igbe aye irorun daily post gan nibe ni mo ti mu wa fun yin
3: lojumo oni loju iwe iroyin punch lati ipinle oyo nigbonu eto oselu won ni egbe oselu SDP ni ipinle oyo nlo mo ti se adiropo fun omo oye re si ipo gomina ni ipinle ohun egbe oselu Social Democratic Party SDP ka ti ipinle oyo nlo mo ti se iyipada omo oye re o si ipo gomina to si je ko di mo pe se ri ticket omo oye sipo gomina yi ina ni ki se fun ifikunlukun eto oselu gege bi won ti se ipade nilu ibadan lana ojo isegun egbe oselu ohun ina ni o ti wa se Botse Adiropo Ogbeni Michael Okunlade pelu Mogaji Agbola gege bi yo ti mo dije du ipo gomina ni ipinle Oyo egbe oselu ohun ina ni o se iyipada si eni ti o mo gbe asia egbe oselu re bayi pelu bi o tun ti mu oro ohun lo sawon ese kuku kaakiri ijoba ibile meta leni ogbon tin be ni ipinle ohun eleyi ina ni ko seyin bi egbe oselu SDP ohun tin gbaradi fun ipo gomina leyi ti won se idibo si lodun 2027 ponchi lowa ni began letika lakatan lojumo ni
1: latinu iweroyin pm news eni to je oloye ninu egboselu All Progressives Congress yun ni ilu eko olalekan ayinla ona ni o tin kesi awon omo yoruba bayi lati ri pe won se atileyin fun are bola tinubu ki o ba le jawo olubori lodun 2027 ni bi o tin ro won wipe wo gbogbo ohun te ba ma se patapata gbogbo ipa te ba ma sa e sha ri pe eyan yin omo yoruba bi ti yin ona ni ki e pada te ka fun ayinla ni o fun ipe na ni bi o tin se ifilole awon igbimo kan le to yo ma ri si ipolongo idibo saju idibo papo tin bo lodun 2027 nibe na ni o tin fi esun kan awon egbe oselu alatako wi pe won gbe gbogbo igbese lojuna ati le je ki awon mo orilede Nigeria ki won ma ri egbe oselu APC gege bi egbe oselu ti o domi alafia orilede Nigeria ru o wa jo mo pe gbogbo nkan won yi ohun na ni ori be o ni ewo eyin omo orilede Nigeria bi ohun ba ni puro fun yin ki ohun tete so fun yin bayi se ri gbogbo awon egbe oselu alatako te nwo ti won soro orisirisi yi ti won bere si ni tabuku are yi oni tori oro idibo to fe sele yi ohun le se ngbo won oni bi idibo ba pari be gbe won won lo ni eje so fun yin ko so nkan ti won ma se fun yin oni sugbon omo yoruba bi ti yin ohun na ni ki e te ka fun oni e pada gbe re wole oni e ri wi pe awon ise ribiribi leyi ti o tin se tele ti o ti se pari saare lekeji yi to fe wo yi ere awon ise ribiribi to ma se igba yen gan le se ma mo pataki owo irowo ori epo ti o yo e wo iroyin po sibe dada pm news gan nibe ni mo ti mu wa fun yin
3: nipa tundibo are bola tinubu leyi ta won kan tin polongo fun lati ipinle bayelsa na ni gomina doye diri o tin je kodi mo pe se ri ipadabo are bola tinubu lodun 2027 ina ni yo gbajumo atunto to gbangban lokan jokan edakun e mo ti pe wa aiti si oju opole loju wero yin the nation na ni ti mo eleyi wa o ibi ti gomina igbinle bayelsa senator doye diri o ti se atideyin fun atundibo are bola ahmed tinubu to sin je ko di mo pe eleyi ina ni yo se anfani to po lopo yanturo fun ekun niger delta lati ile sa muse iwoye re fun bi atunto to gbangban yo ti wa si ekun ohun diri lo so pe are bola tinubu na ni o ti se isamuse bi awon adari atenyewa ti kuna lati se atunto ile yi ni pataki ohun to jomo isabekale ile ise olopa ipinle nigba to si wanje ko di mo pe eleyi bi won be ile pada di boyan are bola tinubu a je pe ireti otun ina ni tin pada wa si ekun niger delta the nation ina ni etika ani began ni mo ti mo wa fun yin
1: lati nu iwe royin punch royin tin fi de mule pe arabirin kan leni ti enikeni ko ti mo molebi re bayo na ni won sadede sawari oku re ninu yara kan ninu ile itura eyun ni nipinle cross river ile iso olopa eka ti pinle cross river no ni won fi di isele omule wipe won ti bere iwadi bayi lati mo eni gogogon ti o sokunfa akolu nsi ninu atejade ti alukoro ile iso olopa nipinle ohun ASP Sunday Etopa to fi sowo si awon niroyin ni ana ni ilu Kalaba ojodi mo pe isele na ni o to ile iso olopa leti ndede ago mejo oro ana lati odo awon alakoso ile itura oni bi won ti jodi mo pe won sadede sawari oku arabirin ohun ninu yara ti won gba nigba ti ile iso olopa wa fi oro wa won lenu wipe ta leni to gbe wa won wa jodi mo pe arakunrin kan ni o gbe wa sugbon arakunrin ohun ona ni ko ti le ko won ni oruko nikan lo ko sile won ni yato si oruko ko si awon kan mi ti o ko sile ti won le fi topase re lo nigba ti ile iso olopa wa jodi mo bayi won ni awon alase ile itura ohun ona ni won ti fi owo sikun fi mu ti won yo si ti be won yo bere iwadi lati mo eni gan to se akolu si arabirin punch gan nibe ni mo ti mu wa fun yin
3: oda ati lo ati bo wa bo mo je sugbon ko to di pe amogbe lamento awole ka se mi mo an pada bo

oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ ìkànnì Glow FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan ìkànnì Glow FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.

ní kúlùkúlùsẹ́ òjò tí bá luwẹ̀ sẹ́wọ̀wọ̀ tó tún máa balẹ̀ tara ṣàràṣàrà bí ọ̀wọ̀ ara òjò ó tuntun gorí ẹ̀rọ agbagbe nìyẹn níkàn ní ẹ̀yìn aráàlú glow 99.1 fm tó kalẹ̀ kàǹkà sí ìjàpọ̀ estate nílùú àkúrẹ́ olóyè mẹ́kun ibẹ̀ gangan la wà tá a ti ń dún fún ìgbádùn yín tá ń gbóhùn sátẹ́gùn ìyẹn ètò yín ètò wa já wọn sí lórí eré níbi tá a ti pẹ̀ kẹ́lú àwọn ìròyìn tí ń lù gbòòrò pa orílẹ̀-èdè nàìjíríà ti dòfidókè ògùn gẹ̀gẹ̀ bó ti ń wáyé lágbọ́n ti rí ìdárayá o ọ̀ọ́dẹ wá gbọ́ làbárè ìdí tí wọ́n ti fi fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti super falcons ní ẹ̀bùn owó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún dọ́là $100,000 lẹ́yìn tí wọ́n gba ife ẹ̀yẹ ẹ̀yún ilẹ̀ adúláwọ̀ lọ́dún tó lọ ó dá ní báyìí chain náà ti gbọ́ ìpè anthony joshua ó ti bẹ̀rẹ̀ sí ní gbáradì o ló sì ń fọ́ lérán báyìí lórí ìpinnu tí tyson fury máa ṣe lórí ìjà eléyìí tí wọ́n ń palẹ̀ mọ́ fún ṣùgbọ́n láti bẹ̀ lọ́mọ tajú kọ́mọrẹ́ lè dáadáa gẹ́gẹ́ bó ti ṣe rú jáde lágbọ́n ti rí ìdárayá o ṣẹ́rọ́ morning ti ń gbá bọ́ọ̀lù láàrin gbùngbùn orí pápá tẹ́yìn ń pè ní female nigerian kante ìyún náà ni debra abiodun kò mà ní lórí ọ̀fẹ́ láti kópa ní sáà tó kù ìmọ̀ ìfún yálà fún nàìjíríà tàbí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ń bá kópa látàrí kíní àti kíntu ni o wọ́n ló ti fara pa kò sì ní lórí ọ̀fẹ́ àti gorí pápá mọ́ lọ́dún tá a wà ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá jẹ́ ń tẹ̀sọ́wọ́ wájú báyìí ṣèbí àjọ nff wọ́n mà ti padà kéde o ègò àfọ́n gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá fẹ́ gbé agbábọ́ọ̀lù super falcons lórí àga fìdí ẹ ẹnu ti ń kun ìpinnu àjọ nff yìí kí ni ìwòye tìyín lórí ẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ o ni wọ́n ti pínyà mọ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó ní ṣe pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹsẹ̀ ọyọ fún ikọ̀ super eagles ní ìpalẹ̀mọ́ fún ìdíje ti afcon ibo gangan ló ti máa wáyé september 25 ó di wọ̀ nílùú yó ní utaku orílẹ̀-èdè madagascar bó ló ti ṣe máa wáyé gangan ẹ máa lórí ọ̀fẹ́ àti fetuko ìyún ní òwúrọ̀ kùtù tòní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ láwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú àgbálọ àgbábọ̀ ìfojúlédè ìdíje ti uefa champions league lẹ́kùn yúróòpù lọ́hùn-ún àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bíi mẹ́fà ló ṣe bẹ́ẹ̀ ló wá lánàá mẹ́fà míì máa tẹ̀wájú lónìí bó bá sì di lọ́la gbogbo ẹ̀ náà yóò tẹnubodò fún ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́sì àkọ́kọ́ nínú ìdíje ti uefa champions league eléyìí tó gbéra sọ fún sáà 2026-2027 lórúkọ àwọn tí àjọtukọ ètò já wọn sí lórí eré fún tòní ni mo fi ń kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí adébọ̀wálé ọ̀la ṣe ni lórúkọ tí mò ń jẹ́ tó bá wù yín ẹ lè pè mí lájìrere eré ìdárayá kò sóhun tó fi ń ṣe yàn sport evangelist yín lónìí ẹ wá dé tíkọ́ rédíò yín dáadáa kájọ fi ti gbéyàwó ìròyìn bó ti lọ lágbọn eré ìdárayá nítorí pé lánàá wọn ti taari orúkọ àwọn agbábọ́ọ̀lù ọgbọ̀n síta o tí ó máa fi gagbága fún ìhàmì ẹ̀yẹ àti ballon d'or orúkọ àwọn òwò ló wà ńbẹ àwọn owó ní olórí ọfẹ láti darapọ̀ mọ́ wọn lápá àti bẹ ẹ gbọ́ ló ní kúlẹ̀kúlẹ̀ lówùrọ̀ kò tún tòní ẹ kú jẹ̀rì ẹni tẹ́ ẹ ní ó bá tí ó ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá kí n máa já yín tán lóní kanlẹ̀kanlẹ̀ ni o ẹ wá jẹ́ máa bẹ̀rẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú eré ìdárayá táwọn abẹ̀sẹ̀ kù bí òjò ẹ wá jẹ́ ń fi tó yín létí wípé anthony joshua ló ti padà sí ní gbáradì báyìí ní ibùdó ìṣeré ìdárayá afúnilókun eléyìí tó jẹ́ ti ben davis xs gym eléyìí tí ó wà lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì níbẹ̀ gangan ni anthony joshua ti tẹ̀ wájú láti máa gbáradì báyìí tó sì ti ń retí ìfẹnukò lórí ọ̀rọ̀ àjọsọ láàrin òun àti tyson fury ẹni ọdún 36 ọ̀hún náà ló ṣe bẹ́ẹ̀. ló ti ṣáájú kọ défísì ńlẹ̀ láwọn ọdún díẹ̀ sẹ́yìn lẹ́tàrí ìgbà tó fìdí rẹmi sọ́wọ́ daniel dubois ní pápá àṣírí wembley ní oṣù kẹsàn-án ọdún 2024 lẹ́yìn èyí
lo tu pada foju rinju pele ni to ti fi gba kan ri je ako ni oluko ni folexada music yun lori le de spain lei to se atona re lati jawe olubori ninu ija to ja jako etako jake paul ati christian prenga leyin eye anthony joshua olohun ti pada sinu akamo ja baye ni papa lati ma gbarade se warin oro to ni se pelu boya ma waye abi oni waye iyen ija laarin anthony joshua ati tyson fury ona lo ti wa ni ipele oro ajoso baye ati wipe awon oro ajoso to je akonu ninu iwe adehun yi ni won ti ifenu ko le lori bo ti nwo mo o ni bi joshua se fi susina to si nfinu wo be nitori pe oni to ba mu yes oni dede ni o bo ba si ba ku de pade ko le wo nitori wipe ko ma gbarade bi jawon ati tyson fury ti o ba mu yes lapa ti be o se se o ko nkoju alatako mi lo kodun o to tenibodo gege bi iroyin to njeyo latori le de gese ni gbonun tawon abese ku bi ojo oda lati be lo ki ma se lo ni papapa baye nitori wipe omi gbigbona gbodo pe lenu owo gbodo pe ni sakeke bo ti wo mo eje nte waju bo ti nbale lo ni yajo yajo iyen ogidi royin re daraya ta formula bo ti wo mo oda ni papapa wonu ere daraya bo lo alafoju sapere a lo se ni laanu wipe nigeria iyen ko di tigers ina ti mo egbon ti gbonju wo lo dindi wo ninu idije ti fiba women's world cup ele ti n lo lowo lo le de germany fun odun 2026 sugbon ohun to je gege bi royin na ni wipe gbogbo ayo meteta ele ti ko di tigers gba ninu idije ye ni won ti fide remi poropo te ba gbagbe ayo akoko won ti won ko gba orile de south korea lo sa won ni konkoru la leyin owo leyin oreyin nko o won tun lo foriko won tun lo foriko ya ni waju orile de hungry te bi npa leyin oreyin won tun se be fide remi poropo sowo orile de france ele to wa gbenu ton daada o na ni bi won se padanu pelu ami ayo mokanle ni adofa si merin din ni ogota 111 points to 56 points. Eyi gan lo je ami ayo to nti awon mo Nigeria loju papa awon tin ko to nto pepin ohun tin lo lagbere daraya gege bi iroyin le tin jeyo ni bi ti dije on ti wayo Nigeria ni won kuna lati se daada ati fakoyo ninu idije yi koda awon esi ayo ati ise daada won loku die kaato fun idi eyi ayo meteta ti won gba ni won ti fide re mi o ti won si ku o ti ku o ninu jete FIBA Women's World Cup to n te waju lorile de Germany tayin ba se n darapo mo wa eto ja won si lori ere le n te ti se 0.1 FM Ijapo State Akure oda ko tun di wipe mama gbeyin wonu ohun to ni se pelu ere daraya bolu alafesegba e wa je n boju wo e fi gagbaga tin te waju yun ninu idije ti US Open Grand Slam yun lori le de America gege bo ti wa lapa ti be ni igbonu aladani kan gba tawon okunrin ati tobirin awon ayo bi meji waye lana esi e leleyi o coco gov lo tu tin tiraka baye lati tu se be fitan bale lapa ti be ni bi o ti boju bi o ti boju Ivan Djokovic je lana ami ayo mefa si o kan mefa si merin lo pesi o se wari arena Sabalenka on lori ofi ati rekoja si pele to kan ni bi o ti bori Linda Noskova ami ayo meje si mefa meta si mefa meje si mefa gege bo ti waye lapa ti be o da ipele aladani kan gba tawon okunrin ta mo si men singles Alexander Zverev lo jewo omoko sise omoko daada to si tite waju baye ni bi o ti bori Luciano Dadiri ami ayo mefa si meje mefa si meje meje si mefa lo pin se be gege ni Francis Tiafoe o gbeye lowo Alex Mikkelsen ami ayo marun si meje meta si mefa meje si marun mefa si meta meje si mefa na lo pin si lapa ati be to ba di loni o ti debi to logun tin gbe sam baye ayo nte waju sugbon ki matan yin lo wuro kutu ni agba tennis yi Carlos Alcaraz
ni won ti yowo killer nku e kuro ninu idije ti US Open ta gan lo na o Ben Shelton ami ayo meje si mefa o kan si mefa meta si mefa mefa si o kan to fi mo mefa si meje na ni Carlos Alcaraz no fi yowo killer nku re kuro ninu idije ti US Open leyi teyin pe ni flushing meadows ni tesiwaju idije ti US Open loni Oba lady lago meji abo la leone Karen Chachanov yuma koju Alexander Blocks nigba ti ipile ladani kan gba tawon obirin oba de lago merin abo Queen Wensheng ati Alena Rabaikina yuma koju ara won be gege ni Coco Gauff ati Mira Andreeva yuma tese boshoku to kana to ba de lago mefa ṣugbọn ṣaaju lo wuro kutu ni ni Jessica Pegula lo ti fagba han Emma Navarro ami ayo mefa si meta merin si mefa meta si mefa na lo pin si lapa ti be ko je bo tin lo nje ni igbonu ti US Open to nle lowo lowo lorile de America iyen re daraya tennis o da laifa koko sofo eje nte waju nipa ti iroyin to ni se pelu oro bolu alafese gba bayi leyi ti opolopo nife si daada ṣugbọn je ma ko nipa alaye ti ile ise tin boju to re daraya lorile de Nigeria National Sports Commission alaye ti won fi si eredi ti won ti fifun egbe agba bolu Super Falcons awon agba bolu yi ni egberun lona $100 $100,000 ile ti won seleri fun won lojo ni yi ibi won ti jawe olugborigba ifi eye AFCON 2025 ye Women African Cup of Nations te bagbagbe nigba to se aseye lorile de Morocco na ni are Bola Tinubu o se leri ile

ọpọlọpọ sì ti ní àwọn àríwísí kan tàbí méjì sí nípa ẹ òun náà ni ìpinnu láti yan Austin Eguavoen láti máa tukọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons Nigeria lórí àga fìdí ẹ̀ tó sì jẹ́ wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀ ọyọ náà ni Austin Eguavoen yóò máa tukọ̀ Super Falcons àtigba níbi wọn ti fojú sọ́nà láti pegede fún ìdíje ti 2028 Olympic Games tó máa wáyé lórílẹ̀-èdè ní Los Angeles lórílẹ̀-èdè America. Tẹ́ bá gbàgbé oṣù kẹwàá tí ń bọ̀ ní Nigeria yín Super Falcons yóò máa tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú orílẹ̀-èdè Comoros nínú ìdíje kòṣeémájàwé olúborí ẹ̀fọ́rílẹ̀-èdè Nigeria. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ìrírí tí Austin Eguavoen ti rí yóò máa ṣe àmúlò rẹ̀ ní bí ó ti ń tukọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons lára àwọn tó máa ṣe dúró gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ àtolùrànlọ́wọ́ ìyún fún Austin Eguavoen náà ni Christopher Danjuma tó fi mọ́ lẹ́ni tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ti Nasarawa Amazons ìyẹn ti ń kópa nínú ìdíje ti NWFL. Bákan náà ni ẹni tó jẹ́ olùkọ́ni aṣọ́lé ìyẹn goalkeeper trainer náà ni Ọlátúnjì Barua yóò máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni àwọn aṣọ́lé nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons. Agbábọ́ọ̀lù Super Falcons lọ́wọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ rí ìyún Aizat Yusuf òun náà máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn akọ́nimọ̀ọ́gbá tó wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú Austin Eguavoen. Ó dájú gbogbo ẹ̀ lọ kí ni ìròyìn o wípé Austin Eguavoen yóò máa kó ikọ̀ ti Super Falcons sòdì ṣé ìlọsíwájú ni ìpadà sẹ́yìn ni àbẹ́yìn ń wò wípé èyí gan ni Super Falcons nílò fún ìlọsíwájú àti ìgbélárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń wò wípé ó yẹ kí wọ́n tú tíìmù yìí tò dáadáa láti bẹ̀rẹ̀ kìí ṣe wípé kí wọ́n kàn báṣẹ́ dáàrin kan kan wá gbé lọ́wọ́ èèyàn tọ́pọ̀lọpọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ sẹ́yìn ní ìgbàgbọ́ nínú Austin Eguavoen àbí kí n gan lẹ́rù wípé ó yẹ kó jẹ́ ìlànà ìdàgbàsókè fẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons Nigeria tó bá ti tó àkókò ẹ máa lórí ọ̀fẹ́ àti gbọ́rọ̀ gbóhùn lẹ́nu aṣàtúpalẹ̀ ìròyìn eré ìdárayá ìyẹn Yusuf Abdul Wahab. Kó tó di wípé èmi àti Yusuf yóò máa fọ̀rọ̀ wérọ̀ lórí ètò jáwọn sí lórí eré lówùrọ̀ tòní ẹ̀jẹ̀ ń sáré mélé wa wọ́n ti fọ́kọ̀ àwọn agbábọ́ọ̀lù ọgbọ̀n síta o tí ó máa fi gagbága nínú ìdíje nínú fún àmì ẹ̀yẹ Ballon d'Or ìyún ní ẹkùn Yúróòpù lọ́hùn-ún orúkọ̀ ń pọ̀ dáadáa ẹ̀jẹ̀ ń ka díẹ̀ kí n ṣẹ́nu ró ṣùgbọ́n ṣe rí kò sí Ronaldo ń bẹ́ o ẹ̀yìn olólùfẹ́ Ronaldo kò sí ń bẹ̀ ó túmọ̀ sí wípé kò sí lára àwọn tó máa fi àmì ẹ̀yẹ Ballon d'Or lọ lọ́dún tá a wà yìí ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ lónìí fẹ́rẹ́ ń jóge Jude Bellingham Paul Kubasi Marco Correa Ousmane Dembele Luis Diaz Bruno Fernandes Gabriel Erling Haaland Achraf Hakimi Harry Kane Victor Varaskelia Lamine Yamal Sadio Mane Marquinhos Lautaro Martinez Kylian Mbappe Nuno Mendes Lionel Messi Joan Neves no one bet Michael Olise Alvitinha Vinicius Junior Dayo Upamecano to pe kelu boya awon meta tawon kan we po nle waju na ni Harry Kane ato imo Lamine Yamal ati Kylian Mbappe ani na meta yi ta lo ma gba a ma boju wo na alaro tuni eje n wa mu wa bayi nipa awon isi ayo to wa lana ninu idije ati UEFA Champions League gege bi won ti gba ka kiro an papa asire ani ekun Europe lana a nkan se nure fe gbe agbabolo Manchester City be gege ni oro mu yesi fun iko ti Real Madrid ope lowo asole won ti Thibaut Courtois to se be to se gudugudu meje on yaya mefa sugbon saaju lana ni AEK Athens ni won ti joko le ton fi agba won iko last pelu goal kan sodo be gege ni Aston Villa won bojo Club Brugge je pelu goal meta si meje Borussia Dortmund ile won pada wa latin lati bore Iko Villarreal pelu goal meta si meje Manchester City awon gbe lowo FC Porto ani Ayu to wa lo le de Portugal lana Lille awon na subu gbaragada so Iko Real Betis pelu goal meta si meje bakan na ni Real Madrid won bore Inter Milan pelu goal meji aseyo kan eje ma fi asiko yi gbe aṣàtúpalẹ̀ ìròyìn eré ìdárayá tí àjíjọ máa pẹ̀ kẹlu ìsúyọ àtàwọn ìròyìn tí ń jẹyọ lágbọn eré ìdárayá bó ni Abdul Wahab Yusuf àṣe dáadáa ni a kú àmójúba ìdíje ti UEFA Champions League bó tilẹ̀ jẹ́ pé etí lobìnrin fi ń gbóhùn oro ni fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea.

0: n ṣadi na gbogun fun bape lati le ma gba Ballon d'Or is ifeye tori ka kowo three criteria ti ajo Ballon d'Or don ti fe le lati odun 2023 abi 2024 aye in to fi mu tele awo mo ṣugbọn leyin toro finish your junior saga yen ti o pada je pe kini atigba na ti jade tele ti ni pe nkan meta la awon goal at assist ti won gan ba se kini to ba ra kijo ati pe gbogbo awo ya bi European Gold Shoe to sa ja won ami eye individual performance is pe to je ara ti enikan go and assist iwo nikan lo ni so iyen ni number 1 elekeji ni pe team performance iko to ngba ballu fun aseyori ton ba se olelekeji so iyen tun mo si pe o wa wa ninu iko to gba Champions League iyen ni criteria elekeji eleketa ni pe fair play atawon nkan to tun ro mo pe iwo wa si e lori papa isesi e se onija ni oni abi oni abuni watutu so nkan meta yen ta ba ni pe ka wo nkan meta yen inu nkan meta nkan meji ni Kylian Mbappe ni sa to lo e mo le ja tanra wa ko ni fi eye ko gba fi eye Madrid trophyless na lo ni sa to lo but individual bikini yen o wa nbe gbogbo European Gold Shoe won se egbe fun lana ni to pe agbawo to mi awon ju ni agbon ti ile Europe o na gbe fun lana ni pe igbati Madrid fe gba tan fe be fi gawaga won ko ju Inter Milan lana so fair play award no kuda ke mo ti Kylian Mbappe yo mo ba yin rerin ni ko kin se agbabolu se mo n ja lo yi papa bi to be agbe kini o ma lo agidi bo ibi ti ko gun kan ti mo wa so na ni pe to ba ye pe trophy kan ni Kylian Mbappe ba lo to ibo ni bo pelu awon 30 man shortlist ya na ni ko si bi awon meta na lo ma make list yin which is Kylian Mbappe, Lamine Yamal and Harry Kane so be mi de se ri pe boya pe in ti mo kan ri ni pe ibo ni yami la ma fe ni slighted die bẹẹni tori o ni ife eye o gba World Cup lóòótọ́ World Cup kini e o da pe boya
1: ṣùgbọ́n awo mọ ẹlẹ́ẹ̀kejì nìyẹn
0: ni trophy
1: nitori ìṣedada àpapọ̀
0: trophy ti yami la ma gba n sáà tó lọ o gba treble pẹ̀lú Barcelona ti mi ba o gba La Liga o gba Copa del Rey o de tun gba Super Cup o de tun gba ife eye àgbáyé so trophy mẹ́rin individual goal and assist náà bí kó má ra cup tó 20 kọ ní sáà tó lọ yẹn so kí ló tún wá kú fair play award ló jágbáwọlù kan tó yẹ pé ọrọ máa ń ẹnu ẹ sábà kúrò lára rẹ bẹẹni irú èèyàn tí Lamine Yamal jẹ so ìyẹn nìkan náà fẹ ni pípẹ wá pé kí ni ìyẹn dẹ ni list
1: bí atorí ẹjẹ ọdọ tó wà lára
0: ohun dẹ ni list tin tó wà nínú nǹkan mẹ́ẹ̀ta yẹn so ẹni tó bá ń wò yẹn náà mo ṣe gbà tó yẹ pé tábà oníwà bias àbí tábà nígbà pé ó kéré lóòótọ́ mo mọ̀ pé ọmọ ìṣì máa padà gbà bẹẹni ó sì máa padà gbà òun náà ló tún ti bẹ̀rẹ̀ sáì ó sì máa padà gbà bọ̀ nǹkan tí mo kàn wò ni pé ẹ̀rù ń bá mi pé ó dà pọ̀ fẹ́ẹ̀ ní slighted ju Kylian Mbappe lọ tó yẹ pé even kó jẹ́ ife ẹyẹ kan péré inú Mbappe bá ní ẹ má tún yàgbàgbé òun tún ni top scorer World Cup ìyẹn Mbappe òun tún ni top scorer World Cup so gbogbo anything individual brilliance ó fi beat gbogbo even ó fi beat Harry Kane gan Harry Kane náà ní trophy òun náà ní fair play onímọ̀ management ó ní gbogbo ẹ̀ òun náà dẹ̀ ṣe pín ní goals ìnáwó náà ní high school scorer balẹ̀ Bundesliga àtàwọn nǹkan mìíràn tó yẹ pé Harry Kane òun náà rakọ ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa pé individual brilliance ẹni tó win níbẹ̀ yẹn is Kylian Mbappe tá a bá sọ̀rọ̀ nípa pé trophy card ẹni tó win níbẹ̀ yẹn is Lamine Yamal to win World Cup La Liga Copa del Rey kẹ mọ́ dẹ́dùn jágbàgbé ẹni tó gba bóyá Ousmane Dembélé àbí Vitinha mi fẹ́ ká yà àwọn yẹn náà kúrò àwọn yẹn náà lè spring up ṣùgbọ́n mo rò pé bóyá ìṣe dáadáa wọn ò fi bẹ́ẹ̀ wọn kò fi bẹ́ẹ̀ ran jaja tó bẹ́yà pé bẹ́yà irú ìgbà tí Ousmane Dembélé náà gbà ń sáà tó lọ yẹn tó yẹ pé yàmá náà tí máa ṣàwọn kankan náà tó yẹ tó yẹ pé náà six list goals péré náà ló ní sáà tó lọ lọ so tó yẹ pé goals tiẹ̀ náà bá lọ wọ bí mẹ́wàá àbí tó yẹ pé ráfìyà tó yẹ pé ráfìyà ò bá náà farapa kan tó ní láwọn táìmù kan yẹn ni ó ṣe é ṣe kó jẹ́ pé kó bọ́ mọ kíni lọ́wọ́ so mi fẹ́ ti fẹ́ gbójú kó lọ́dọ̀ àwọn tó ti gba Ballon d'Or tó gba Champions League yẹn Dembélé Kvaratskhelia náà wà ń bẹ̀ torógun náà ṣe dáadáa tọba tẹba ní trophy card ó wà ń bẹ treble ló gbàsà tó lọ Champions League ó tún ṣe kíni ó kóun náà tún lọ díje ṣé kò lọ díje fi ẹyà àgbáyé fún georgia náà òkè kò lọ ilé ló ti gbélé wò so fine òun náà wà ń bẹ máa ẹka yìí òun náà kú ṣùgbọn àwọn top three tẹmí náà rí tẹyin náà dẹ rò pé bóyá bó ṣe yẹ kó jẹ òun náà ni Kylian Mbappe Lamine Yamal ṣùgbọn èmi tí ọkàn tèmi ti ń fì lọ sọ̀rọ̀ Lamine Yamal
1: pé òun náà máa fún
0: pẹ̀lú overall kinní yẹn òun ló fẹ́ dà ibo ni so lóòótọ́ Ballon d'Or ló máa ráàkì tó.
1: Ó tún máa padà sí Real Madrid versus Barcelona fún Ballon d'Or award.
0: Kò sí rọ́ńbẹ́ kò sí nǹkan tàbí ṣe sí kò sí nǹkan tàbí ṣe sí Real Madrid versus Barcelona tẹ́ pa ti ń rí ilé.
1: Ṣùgbọ́n ó dàbíi pé a ti ń fi ojú pa Harry Kane rẹ̀.
0: A fojú pa Harry Kane rẹ̀. Harry Kane is a very very good player. Harry Kane òun náà trophy card ó ní fair play ó wà ń bẹ́ẹ̀. individual brilliance.
1: Oh, that be another one. We see.

ẹṣeun tẹ darapọ̀ mọ́ wa ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ àjọ tí mójútó oúnjẹ jíjẹ àti oògùn nílò nílẹ̀ yìí NAFDAC ń ló ti jẹ́ kó di mọ̀ pé ọtí mímu náà ní ṣe kóríyá fún ìṣọ̀rùbalú àti àwọn ìwà ọ̀daràn míì káàkiri ilẹ̀ yìí adarí àjọ NAFDAC mojisola adéyẹyẹ ń ló sọ̀rọ̀ yìí lónìí nígbà tí báwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní bó tilẹ̀ jẹ́ pé gbígbẹ́sẹ̀ lé ọtí mímu ọ̀hún iná ni kò ṣe déédé ara àwọn ènìyàn pé ṣùgbọ́n ọmọ nàìjíríà iná ni ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn tí ó jẹ wọn lógún dáadáa ó jẹ kó di mọ̀ pé títa àwọn ọtí inú ọ̀rá kékèké àti àwọn ike kékèké iná ni wọn ti buwọ́ lù láti ọdún díẹ̀ sẹ́yìn tí ṣùgbọ́n tí ó wá ń padà búrẹ́kẹ léyìí tó mú kí àjọ NAFDAC wá gbẹ́sẹ̀ lé títà rẹ̀ fún àwọn ọtí léyìí tí mìlímítà rẹ̀ ń bẹ lábẹ́ mìlímítà ìgbà lẹ́yìn bí àwọn ọ̀dọ́ kan ti ṣe pagidínà ọmọye sípò ààrẹ ẹlẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC Peter Obi láti mọ́lẹ̀ ṣe àbẹ̀wò sí ìlú Yelwata nípínlẹ̀ Benue lánàá mínísítà fún ìrìnà ojú òfurufú Festus Keyamo ń ló ti wá pè fún ṣíṣe àfihàn ìròyìn ní bó ti tọ́ àti bó ti yẹ nígbọ̀nà ti ètò òṣèlú Keyamo náà ni ó sọ̀rọ̀ yìí lónìí lójú òpó ayélujára rẹ̀ nígbà tí ó sì ń bẹnu àtẹ́lu bí àwọn ọmọ gànfẹ́ ọ̀hún ti wagidínà Peter Obi láti mọ́lẹ̀ ṣe àbẹ̀wò síbi tí ń lọ nípínlẹ̀ Benue mínísítà ọ̀hún jẹ́ kó di mọ́ pé ìṣẹ̀lẹ̀ yìí bó ti ń wò kórí lágbọ́nà ti ètò òṣèlú iná ni kò yẹ kó mọ̀ wáyé láyìíká tí wọ́n ti ń lo ìjọba àwarawa bí ó bá gbàgbé ìròyìn jáde lánàá pé àwọn ọmọ gànfẹ́ kan náà ni wọn ò fààyè gba Peter Obi láti lọ sí ìlú Yelwata nípínlẹ̀ Benue níbi títí ń lọ kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tí wọ́n fara kááṣá nínú àkọlù ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2025. Adarí ikọ̀ tí ń mójútó ìpèsè oúnjẹ lágbàáyé David Stevenson ló jẹ́ kó di mọ̀ pé ìṣọwọ́ tí wọ́n fi ń dá sí ọ̀rọ̀ Ebola nílẹ̀ olómìnira Congo náà ni ó gbọ́dọ̀ tayọ ti ètò ìlera nìkan tó sì ń jẹ́ kó di mọ̀ pé ẹkùn ọ̀hún ni ó ti ń mì lògbòlògbò báyìí látàrí àìgbọ́ra-ẹni-yé báwọn èèyàn ò ti níbùgbé àti bí kò ti sí ìpèsè oúnjẹ àti pẹ̀lú pé ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ iná ni ti mú kí ìnira lọ́pọ̀lọpọ̀ kí ó dé bá àwọn ìdílé láti lè mọ tẹ̀lé ìlànà ètò ìlera wọn. Stevenson ló tún tẹ̀síwájú pẹ̀lú bó ti ń jẹ́ kó di mọ̀ pé ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn ti ń bẹ ní ìtúrí ní ibùdó ogunlénde náà ni wọ́n ń kojú ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ nípele kẹrin léyìí tí ó ku ìpele kan léyìí tí ó fi túmọ̀ sí ebi tí ń pani lápá sanra àti pẹ̀lú pé ó tún ṣèkìlọ̀ pé ìbúrẹ́kẹ́ àrùn ọ̀hún iná ni ó ti ń fẹjú kẹ̀kẹ́ sí ju bí wọ́n ti ń ṣọwọ́ mu lọ síbẹ̀ láti ilẹ̀ olómìnira Congo àjọ elétò ìlera lágbàáyé WHO ló ti kẹ́gbà jáde pé òun nílò ẹ̀kúnwọ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera bíi 5,000 láti lè ṣẹ́kẹ̀ǹbẹ̀ ìbúrẹ́kẹ́ àrùn ẹ̀bólà nílẹ̀ olómìnira Congo ìbúrẹ́kẹ́ yìí náà ni wọ́n ti kẹ́fin láàrin oṣù karùn-ún ọdún tá a wà yìí tí ó sì ti ràn dé ẹkùn mẹ́fà lórílẹ̀-èdè ọ̀hún ní ẹkùn ìlà oòrùn àti ìlà oòrùn àríwá pẹ̀lú bí àwọn aláṣẹ ti ń ṣe àkọsílẹ̀ àwọn tí wọ́n ti lùgbàdì àrùn ọ̀hún láwọn tí wọ́n ti papòdà látàrí rẹ̀ bíi èèyàn 3,175 nígbàtí àwọn èèyàn tí wọ́n lé ní 6,000 náà ti wà ní àkọsílẹ̀ pé wọ́n ti fara kááṣá nínú àrùn náà wáyé o ìjọba ilẹ̀ South Africa ń ló ti lọ sí ilé ẹjọ́ orílẹ̀-èdè ọ̀hún láti lè ṣe àyẹ̀wò ìwé òfin léyìí tí yóò ní ìwòye láti lè pagidínà bí ilẹ̀ America yóò ti mọ̀ dúnàdúrà lórí àwọn tó jẹ́ ti Nelson Mandela àwọn ọ̀rọ̀ yìí náà ni kò sẹ́yìn bí wọ́n ti ń da ìyẹlé àwọn ohun bíi 29 tó jẹ́ ti Nelson Mandela bíi ìwé ìdánimọ̀ àwọn aṣọ àwọn ìwé àkọsílẹ̀ rẹ̀
ati kokoro leyi ti o je ti yara ogba ewon re nibi ti o ti sewon fun odun mejidin ni ogun ajo timojuto ohun alumoni ni orilede ohun ati le se timojuto orasha ni won je ko dimo pe awon ohun elo to je ti Nelson Mandela yi nlo je ohun iwuri ti ile South Africa ati won si ko lo si ile okere lai gba ase lowo ijoba orilede ohun be o ba gbagbe Mandela nlo di are alagbada akoko nile South Africa lodun 1994 ti o si pada jade laye lodun 2013 leyin to lo odun marundin ni ogorun loke ipe iroyin agbaye le 30 si lati kan ni glow 99.1 fm japwest data kure ba ba pada de nla mote waju e mo yi kuro an pada bo eshin we ka bo pada si ara royin ni kon ni glow 99.1 fm japwest state akure ele bawa dore lori awon ikoni ibani dore wa won www.glowfmradio.com loju opo x wa glow 91 fm loju opo facebook wa glow 99.1 fm akure instagram glow 91 fm loju opo youtube wa na glow fm nigeria ele gba itakun opo glow fm lori ka ipate itako se google play store tabi ke gbe wa lori ero Radio Garden nibi kibite ba wa lodi agbaye bakan na ele free nsowo si ara ikoro injo wa lori awon number yi 0704-7001991 tabi 0805-333-5045 iroyin wa toson ni inte so waju ile American lo ti gbaradi lati gbesele awon oja tinti ile Canada wa bi o ti awon ohun to je ti awon ohun ti man ti ara erun ko jade ati ati okada alupopo leyin igba ti o tin gbe igbese igbesan lori awon oja ti ile America wa si ile Canada ohun lana ini Donald Trump ti so pe ile Canada ina ni tin deye tako ile America ti o si ti salakale bi won ti mo gbese le awon ojo ohun bere ni ojo kokandin ni ogbon osu kesan odun ta wa yi iroyin je kudi mo pe awon lase lekun mejeji ina ni won ti ni won ti ni iwoye lati le fenuko lori adehun sugbon ti gbogbo ifikun lokun won ohun ti fori sopon lopin osu kejo odun ta wa yi ni fisi si yi minister fun idokowo nile Canada Dominic Leblanc so pe eyi ti ile America gbe wa lote yi ina ni oku die ka to ati pelu pe ohun o sa ipatakuntakun lati dabobo awon osise orilede ohun idile ati awon okowo lokun ojokan iko esu alabo nile Iran so pe ohun ti se akolo si ibudo kan ni Jordan leyi ti ile ise ologun ile America lo ti o si ti se akolo si awon oko ojo mi mewa loni leyin igba ti ile America so pe ohun ti ba awon agba epo ile Iran marun je ninu eyi ti o ti mu ki ogun tin be laarin awon mejeji ko mo feju keke si iroyin je ko di mo pe alekun to tin de ba akolu laarin ile America ati Iran ina ni o tun ti mu ki bi won tin se akolu lori ile ise ologun won ki won bureke si ati bi won tin se akolu lori ohun alumoni to je ti ohun amusagbara leyi to tin mu ki iye epo bentiro ki o ma rugogo si awon alase ile America so pe awon ba ibudo ifonpo marun je nile Iran lana leyi to mu ki ile Iran na wa se igbese igbesan lori ibudo ile isologun ile America leyi tin be ni eba Al-Azraq nile Jordan koni ju bayi lo lori iroyin agbaye tosun ni lati kan ni glow 99.1 fm japwest state kore sugbon won ka to ma lo koko amenu bare le kan si sha
adun lati muroyin wa fun yin pe ajo temojuto ounje jije ati ogun ni lo nile yi NAFDAC nlo ti lodi lilo oti ati awon kan miran to fara pe mo iserubalo ati awon iwo daran mi nile Nigeria Atumuro yin wa fun yin bakan na pe ajo eleto ilera lagba eto ilera bi egberun marun lati le sekembe ibureke arun ebola nile olominira Congo lakotan lati muro yin wa fun yin pe ile America lo ti gbaradi lati mogbesele awon oja ti banti ile Canada wa si ile ohun bere ni ojo kokandin ni ogbon osu kesan odun ta wa yi Biaridere lori iroyin agbaye tosun oni lati koni Glow 99.1 FM Ijapu State Akure Oluwa Remilekun Idowo loruko temi e seun te ba wa gbo o e kaasan e ma ya se

0: méjì lẹ̀tọ̀ yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nu ba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kọlu agbódo ìfẹ́.
1: Gba àyàfọkọ
0: gbọ̀kọ̀ fàyà.
1: That is
0: máṣẹ́kì.
1: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
0: Fún ìbéèrè ẹ pè wá sí
1: 08035632F82.
0: Today's own with Ọlálójú.
1: Ẹ máa gbọ́.
2: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 sí 6:00 ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run pé ló yàn ẹni tó yàn ló ṣe lógo ẹ pàdé Pastor Ọ̀làdípọ̀ Bankole níbi wọn yóò ṣe máa fi ògi di ọ̀rọ̀ Ọlọ́run láì lábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. Fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 0805-423-4466. Ọ̀rọ̀ Olúwa dúró títí láì. Ọ̀rọ̀ yìí sì ni ìyìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn. Ẹ̀rí rẹ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá.
3: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
4: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
3: Pẹ̀lú olólùfẹ́ yín MC Church K.
4: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí ó yàn láàyò.
5: A ó tún fi àwọn orin ìfẹ́
4: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
3: Níkẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Churchy tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Church K.
4: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ làkọjá òfin o.
4: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa.

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí 12 ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn

0: ohun ojúrílẹ̀ tó amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM láago 5 sí 5:30 ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò, kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ̀jẹ̀ àjọ máa gbọ́.
1: Ìrírí lágbà, ohun ojúrí, ojú òbárí o, ẹnu onílé sọ.
2: Igba irawo ko le mole to supa ade ori okin ojo teyekeye glow 99.

ìjọba àpapọ̀ ń gbèrò rẹ̀ tí wọ́n sì ń ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó ṣe pàtàkì ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà pé ìjọba àpapọ̀ láti dá ìdánimọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà dúró lẹ́sẹ̀kẹsẹ̀ nínú àtẹ̀jáde tí ààrẹ wọn Babatunde Hafiz Akintaye fọwọ́ sí ó sọ pé nọ́mbà ìdánimọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún jẹ́ ẹ̀dà mìíràn ti NIN tí ó ti wà tẹ́lẹ̀

àjọ tí ń bójú tó ìpolówó nǹkan nípínlẹ̀ Enugu ti fòfin de lílẹ̀ ìwé tàbí àwòrán tí ń júwe ohun tí èèyàn ń ṣe láwọn ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú owó ìtanràn 50 mílíọ̀nù náírà fún ẹni tí ó bá lùgbàdì òfin náà. Àjọ náà nínú àtẹ̀jáde tí alákòóso ọ̀hún Francis Aniwike buwọ́lù lónìí, ó jẹ́ òdi mímọ̀ pé ìfòfinde náà ló kọ̀ngùn sí gbogbo ìwé àlẹ̀mọ́ òde tí ó ní àwòrán tàbí àpèlé ọmọ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nínú. Ìkìlọ̀ náà wáyé ṣáájú ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Enugu ọ̀hún lẹ́yìn tí wọ́n ti fi sí ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tó fi mọ́ ìdìbò àpapọ̀ ọdún 2027. Àjọ náà jẹ́ òdi mímọ̀ pé ìfòfinde náà pọn dandan lójú náà àti lè mú ohun gbogbo bọ́ sípò ní ìpínlẹ̀ náà. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ṣàtúntò sí àwọn adarí lẹ́ka náà kí wọ́n ba lè fẹsẹ̀ múlẹ̀ dandan sí i. Olórí àwọn òṣìṣẹ́ ológun Waheed Shaibu ló buwọ́ lu gbígbé àwọn ọmọ ológun náà káàkiri sí àwọn ibi tí ó yẹ gẹ́gẹ́ bí ọ̀nà pàtàkì láti mú ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dandan. Adelé alukoro àjọ ológun Colonel Apollonia Anele ti jó di mímọ̀ pé ìgbésẹ̀ náà wáyé lójú náà àti lè jẹ́ kí ẹ̀ka ọmọ ogun túbọ̀ múra sí iṣẹ́ wọn àti pé kí iṣẹ́ wọn ba lè farahàn láwọn ibi tí ó yẹ.

ìròyìn káàkiri ilẹ̀ wa fún tòní kò ní jù báyìí lọ olúwa rẹmìlẹkùn ìdòwú ni olóòtú ìròyìn olúwa nífẹ̀mí adésèkò ló mú wá sétí gbọ̀yìn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ máa yáṣẹ́

0: ìletò yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní
0: àti àtúnṣe sí wọn.
1: Ìpele ìkejì la ó ti máa kán lu agodo ìfẹ́.
0: Gbàyà fọkàn
1: gbọ̀kọ̀ fàyà.
0: That is matchmaking.
1: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
0: Fún ìbéèrè ẹ pè wá sí
1: 080-356-3282.
0: Today's own with Ọ̀làlójú.
2: Ẹ máa bọ̀.
3: Ìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ìtìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráélì kúrò nínú ìgbèkùn nílé àjòjì. Ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kún fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kìlómítà 2 Agamo Road Ìta Ògbólú nípínlẹ̀ Òǹdó. Ní gbogbo ọjọ́ Wednesday láago 5:00 sí 6:00 ìrọ̀lẹ́, ẹni Ọlọ́run ló ṣe lógo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wà. Ọjọ́ Wednesday ni o 5:30-6 p.m. fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí kọ́ni Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìtò múná dóko wá.

0: ojúrílẹ̀ tó amúlùdún agbọ́fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ a jọ máa gbọ́.
1: Ìrírí lágbá.
2: Sportainment.
3: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá ní òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, àkúrẹ́ àgbálẹ́tù.

Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọ́bù àsọ́rédé àsọ́ṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.

bẹ́ẹ̀ ti mọ̀ pé ohun gbogbo tó jọ mọ́ ìdílé la máa mẹ́nuba lórí ètò yìí bẹ́ẹ̀ ni tá bá ní kẹ́ ẹ máa kí àwọn òbí yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ torí iṣẹ́ tí wọ́n ń ṣe torí ìgbéyàwó wọn àbí torí ìlú tí wọ́n wà wọn ò lórí ọ̀fẹ́ láti máa bèrè àlàáfíà àwọn òbí tó bí wọn sáyé o bẹ́ẹ̀ ni lórí ètò yìí la ti máa ń rọ̀ wọ́n pé bó tiẹ̀ jẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ ó ti máa kí wọn ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ múnú wọn dùn ẹ mórí wọn yá ẹ forí gbàdúrà lẹ́nu wọn àwọn míì ni táwọn ọba tí ìlówó káwọn kọ́lé tàbí káwọn ra mọ́tò àwọn ò ní tọ́jú àwọn òbí wọn àwọn ò dẹ̀ ní lè lọlé in fact ojú tiẹ̀ ń tì mí mi ò lè lọlé o láti bí ọdún márùn-ún tí mo ti lọlé kí tí wá padà lọ́bẹ̀ ojú wo náà fẹ́ máa fi wò mí dádì wa kò sójú tí wọ́n á fi wò yín ojú pé ẹ nífẹ̀ẹ́ àwọn òbí yín ẹ wá bèrè àlàáfíà àwọn náà ni wọ́n á fi máa wò yín tẹ bá sì wá rí i pé ọ̀nà jìn bóyá iṣẹ́ yín ò fún yín lórí ọ̀fẹ́ mo ti máa ń tẹnu mọ́ ń gbà gbogbo ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ máa bèrè àlàáfíà wọn bẹ́ẹ̀ ni ẹ máa fowó ránṣẹ́ sí wọn ẹ máa fóúnjẹ ránṣẹ́ sí wọn ẹ jẹ́ kínú wọn ó máa dùn

dúró fún wọn lọjọ yẹn a jẹ pé ti yin gbé lórí àwọn ọmọ elédùà ò ní jẹ kí tiwa ó gbé o gbogbo ẹyin abiyamọ tó ń gbọ mi tiwa ò mà ní gbé o a ní ṣe lásán lórí àwọn ọmọ wa erakun ẹ máa tọjú ọmọ tẹ ẹ bá bí a tóbìnrin àtọkùnrin lọrọ yìí bá wí pàápàá jùlọ ẹyin obìnrin tó jẹ pé tẹ bá ti bímọ tí nǹkan kan bá ṣẹlẹ ẹ ní farada ẹ kàn dá ọmọ yín lẹ ni ẹ wà má bèrè ṣé mo gbọ ọmọ wa sọdọ ẹ ni mi ò gbọ ọmọ wa náà mi ò gbọ ọmọ wa tó bá lè tọjú wọn kó máa sinmi tí ò sì yẹ kó rí bẹẹ yá wa ẹ dákun àwọn ọmọ tẹ bí yẹ má dà wọn lẹ ẹ má dà wọn lẹ fún bàbá nìkan ẹ fìmọ ṣọkan kẹjọ tọjú ọmọ tẹ bá bí ẹ dákun ẹjọ fìmọ ṣọkan mò ń bẹ yín ni gẹgẹ bẹ ti mọ lórí ìdílé la wà wà fún ẹyin ìgbéyàwó tí ò tí ì túká tí ò tí ì sí kùdìẹkudiẹ láṣẹ elédùmarè ìgbéyàwó yín ò ní túká o ẹ máa ní ìfaradà ẹ fìfẹ́ hàn síra yín ẹ máa fìmọ ṣọkan ẹjọ tọjú ọmọ tẹ ẹ bá bí ẹ má jẹ kí alàgàtà kó wọ àárín yín ìyẹn ni wọn ń pè ní third party nígbà tẹ bá ti rí nǹkan nínú ìgbéyàwó yín tẹ ti ń pe ọrẹ yín tẹ ti ń sọ fún tẹ ń pe àwọn ará àdúgbò ìgbéyàwó yìí ó ti ń ṣèkì nìyẹn ẹsẹ a máa gbọn tí ò sì yẹ kó rí bẹẹ ẹ dákun à ń bẹ yín ni ẹyin ọdọ wa tó jẹ pé ẹ ò tí ì lọkọ ẹ ò tí ì níyàwó à ń bẹ yín náà ni tẹ bá fẹ lọkọ tẹ bá fẹ níyàwó ẹ rí dájú pé níṣẹ tó mọwọ wọlé fún yín ẹ sì lajú yín lẹ dáadáa ẹ fàyè lẹkẹ ṣèwádìí lórí ọkọ tẹ ẹ fá fẹ ẹ má jẹ kí ìfẹ ó fọ yín lójú báyìí ọpọlọpọ ìgbà làwọn kan máa ní ìfẹ fọ lójú lòún ṣe fẹ ìfẹ ti lajú o ojú ìfẹ tó fọ láyé ìgbà yẹn àdúrà ti là á báyìí ẹyin tẹ tí ì lọkọ tẹ tí ì níyàwó ẹ dákun ẹ lajú lẹ kẹ má lọ torí bọ ìdílé tí ò yẹ kẹ torí bọ kẹ má sì lọ gbé eegun eléegun àwọn yorùbá ní eegun eléegun làwọn ọkùnrin kan jẹ nígbà tó bá fọkọ tó jẹ pé kò gbọ ẹyé àárọ ìjà ni ọsán ìjà ni kò tí ẹ fẹ mọ bóyá àwọn ọmọ gan wà nbẹ gbogbo ìgbàlẹ ẹ máa gbára yín lẹsẹ lójú àwọn ọmọ ohun tí ò dalẹ ó máa ṣe táwọn ọmọ náà bá délé ìwé wọn bẹrẹ sí ni ohun tẹ ti ṣe láàárọ yẹn wọn bẹrẹ sí ni máa ṣe nílé ìwé wọn bí kán máa gbáyàn létí kán máa jà kán máa da kíláàsì wọn rú tí ò sì yẹ kó rí bẹẹ wọn ní òwú tí ìyá àti bàbá bá gbọn òun lọ mọ ń ran ẹ dákun ẹyin olóríire tẹ lórí ọfẹ láti máa gbọ mi báyìí ìdílé yín ò ní dàrú ẹyẹ máa jà nínú ìdílé ẹyẹ máa gbára yín lẹsẹẹ ẹ máa ríra yín gẹgẹ bí àwòrán tí àwọn ọmọ yín wò torí ohun gbogbo tẹ bá ṣe lénìí gbogbo ẹ pátápátá ni wọn há sórí bẹẹ ni wọn á máa ṣe ọpọlọpọ bí a ní ẹ ọmọ yìí ọmọ òṣì ni adójútì ni ìyá ẹ ìfun ìyá ẹ ló jájẹ ìmíà ni ìfun bàbá ẹ ló jájẹ ìfun ẹyin méjèèjì ló jájẹ ẹ má tanra yín jẹ mọ torí pé tẹ bá máa wùwà pálapàla lójú àwọn ọmọ wọn ò ní máa ṣe bẹẹ lórí pé ẹ ò lè dúró tọmọ yín kẹ tọjú ọmọ yín dáadáa òun ló fà á ta fi rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ará ọ̀sán lónìí àwọn ọmọ tí ò gbọ́ tẹbí tí ò gbọ́ tara àwọn adàlúrú ọmọ ìdí rèé ta fi ń rí wọn ẹ dákun àwa ń rọ yìí ni gbogbo ẹyin ìdílé tẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi lónìí ẹ dákun ẹja rí dájú pé à ń tọ́jú ọmọ wa à ń hùwà tó dáa lójú wọn ẹ jẹ́ ká máa kọ́ wọn lóhun tó yẹ kí wọ́n mọ̀ pàápàá jùlọ iṣẹ́ ilé ọ̀tọ̀lẹ̀kọ́ ilé ìwé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ilé

ìwé àti ẹ̀kọ́ ọlọ́run ó ṣe pàtàkì. Ọmọ tó bá ní ẹ̀kọ́ ilé kò ní ṣìwà wọ́nta. Ọmọ tó bá sì ní ẹ̀kọ́ iléèwé náà á mọ̀ wàáwù, pàápàá jùlọ tó bá jẹ́ ẹ̀kọ́ ọlọ́run lẹ́kọ́. Kò sí ohun tó bá fẹ́ ṣe báyìí, ìbẹ̀rù ọlọ́run á wà láyé ẹ̀ láṣẹ ní ẹ fi ọmọ yín sójú ọ̀nà ọlọ́run. Tọ́kàn yín bá balẹ̀ ajẹ́pẹ́ ti tán yí àwọn ọmọ yín ṣe ni. Tọ́kàn àwọn ọmọ yín bá sì ti balẹ̀, ọkàn yín náà máa balẹ̀ nítorí kò ń ṣe pé wọ́n á jáde tẹ́ máa ronú pé ṣé kìí ṣe pé lágbájá ló ń jà báyìí. Òbí mi ò ní fọkàn balẹ̀ lórí àìnífọkàn balẹ̀ yìí náà ló kú sí. Kò sì jẹ́ bí ikú tó kú o, torí òun náà ló fà á. Nígbà tẹ́ bá bímọ tẹ́ ẹ tọ́, báwo lọmọ ò ṣe ní yàyàkuyà. Bá ṣe ń rọ̀ yín lórí ètò yìí, ẹ dákun gbogbo ẹ̀yin olóríire tó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa. Ẹ já rí dájú pé à ń tọ́jú àwọn ọmọ, à ń fi ẹsẹ̀ wọn lé ìlànà tó yẹ kí wọ́n rìn kọjọ́ ọ̀la wa má ba bàjẹ́. Torí sọ́jọ́ ọ̀la àwọn ọmọ bá ti bàjẹ́ yóò kan àwọn òbí o. Ẹ dákun, à ń bẹ̀ yín ni.

ìdílé ẹ máa ní ìfaradà àìní ìfaradà ló ń túlé ọ̀pọ̀lọpọ̀ ká lé ní ọkọ yín ti ń fún yín lówó ńlá láti fi ṣe ohun tó wùn yín tẹ́lẹ̀ ẹ wá rí pókù díẹ̀ káàtó mi ń lè dúró o mi ń lè jẹyà o mi ń lè ṣe kiri kan o gbogbo ẹyẹ obìnrin tẹ máa ń sọ bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó dáa ẹyin tẹ bá ọkọ yín náwó yìí náà ni kẹ tún bá faradà nígbà tó bá kù díẹ̀ káàtó ẹ jákun ẹ fìfẹ́ hàn sí wọn tó bá kù díẹ̀ fáwọn ọkọ wa tó bá kù díẹ̀ káàtó fún wọn ẹ já fìfẹ́ hàn sí wọn ẹ ṣàdúrà fún wọn ẹ gbàdúrà fún wọn ẹyin ọkùnrin náà ẹ fi mọ ṣọ̀kan pẹ̀lú ìyàwó yín torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìwà ẹ̀ gan ni ò jẹ́ kóbìnrin ó dúró tì tẹ bá wo ọkùnrin míì báyìí wọn á ti níyàwó tó mẹ́sàn-án kò sì sí kankan nílé ẹ dáàdì báwo ni ìwà yín ṣe rí ẹ lọ tó wà yín ṣe ìwà ẹlòmíì ni ò jẹ́ kó lọ́kọ òun ni ò jẹ́ kó níyàwó òun la ṣe ń bẹ̀ yín lórí ètò yìí gbogbo ẹ̀yin olóríire tó ń gbọ́ wa ẹ lọ máa tún wà yín ṣe ẹ̀yin obìnrin ẹ máa farada tẹ bá sì wá rí i pé bóyá ìkúùkù ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ bá ti rí i pé ó ti ń kọjá agbára yín bóyá ẹ̀mí fẹ́ pin ẹ lè yẹ̀ba díẹ̀ o torí kẹ má lọ ní atọ́kùn ètò yìí ló ní ká máa farada tó bá kúkú pa mí náà ń dúró síbẹ̀ ẹ dákun tó bá ti ń fa ti ikú ẹ tètè gbé báàgì yín kẹ yẹ̀ba fún ohun tí mo mọ̀ pé ó lè ya ìdílé nìyẹn ó lè ya ọkọ ìyàwó tó bá ti di pé ìjà láàárọ̀ ìjà lọ́sàn-án ìjà lálẹ́ tí ò sí sinmi tí ò sí àgbọ́yé ẹ fàyè ńlẹ̀ fúnra yín fúngbà díẹ̀ tínú ọkọ bá wa tó bá rọ̀ tínú ìyàwó bá rọ̀ ẹ jọ parapọ̀ kẹ tún máa ṣọkọ àtaya yín lọ ẹ má jẹ́ kí kú ó wọ̀ ọ́ o kẹ tó yẹ rí ẹ dákun mo ń bẹ̀ yín ni nígbà tí n bá máa padà dé abala ìkejì lórí ètò yìí ni màá bọ́ sí abala gbọ́kọ fàyà gbáyà fọkọ ẹ̀yin obìnrin iṣẹ́ ẹ gbọ́ pé mo ní kẹ́ ẹ má máa mọ́kọ yín bínú obìnrin míì gan tí wọ́n ń fojoojúmọ́ ń lù tó ń gbá lẹ́sẹ̀ẹ́ tó ń gbá bíi bọ́ọ̀lù ìwà ẹ̀ ni ẹ lọ tún wà yín ṣe ẹ lọ mọ̀ wá ń wù fáwọn ọkọ yín ẹ ní ìtẹríba ohun gbogbo tí wọ́n ní ká ṣe nínú àwọn ìwé mímọ́ àtẹ̀yí tá ti ẹ̀ ń fojú ara wa ń rí yìí ẹ jẹ́ a máa ṣe dáadáa ẹ bọ̀wọ̀ fọ́kọ yín ẹ fìfẹ́ hàn sí ẹ fàdúrà ràn án lọ́wọ́ ẹ yé máa kọ̀m̀pìẹ́ adé ìlágbájá ẹ ń ti ra mọ́tò báyìí fún ìyàwó wọn ẹ̀ tí ì ra tèmi ẹ má jà ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ máa fàdúrà ràn àwọn ọkọ yín lọ́wọ́ ẹ má sì múnú bí wọn mọ́ ẹyin ọkọ ẹ má máa nà ìyàwó yín mọ́ o ẹ fowó ràn wọ́n lọ́wọ́ ẹ máa fún wọn lówó lẹ́yìn owó náà ni kẹ́ ẹ máa fún wọn owó lobìnrin mọ́ ẹ̀yin náà ṣáà ti mọ̀ ẹ jẹ́ máa padà wá sí abala ìkejì mọ́ bọ̀.

0: ìyàwó ìyàwó ta pè ní ìyàwó wa
1: mo mi fura ma la o
0: tó bí àwọn ọmọ fún wa
1: ọmọ mi ò ṣùpa
0: hello hello sir orúkọ yín o
2: hello
0: hello orúkọ yín ma yes ma orúkọ yín láti
2: bo láti ọba ilé mi o
0: yes ma ẹ jọ fóònù ọwọ́ yín ti lò tó ọdún mélòó ma
2: ó ti fẹ́ ọdún mẹ́jọ
0: fóònù ọwọ́ yín ti pé ọdún mẹ́jọ ṣé tọná sábẹ̀ ni kí lẹ pé
2: tọná sábẹ̀
0: irú fóònù wo lẹ̀ ń lò tó tó ọjọ́ mẹ́jọ tí ò tí bínú ẹdún ọjọ́ òní dádì ra fóònù fún yín kò rárí ẹdún ọ̀nà obìnrin tá a bá lọ́ọ̀fù ọdún mélòó ló yẹ kọkùnrin máa ṣẹ́ǹjì fóònù ẹ̀
2: ọdún kọ̀ọ̀kan ni tó yọ bá wà
0: every year tọwọ́ yín dẹ̀ lu ọdún mẹ́jọ wàhálà ti ṣẹlẹ̀ ń gbòòrò mo ti dọ̀rọ̀ rú ń gbòòrò hello
2: hello
0: ma
2: ẹ
0: kọ́ ọ̀lẹ́ your name with your address
2: hello
0: hello orúkọ yín ẹ kọ́ ọ̀lẹ́ ma orúkọ yín o
2: kẹ́mi ló ń sọ̀rọ̀ láti agbogbo
0: fóònù ọwọ́ yín ti lò tó how many years fóònù ọwọ́ yín ó ti lò how many years
2: just 7 months
0: ẹjọ ẹ má parọ ta ló kó fóònù yẹn fún yín ta ló kó fóònù fún yín
2: ẹni fara mi ni mo ra fara mi o
0: ẹ má bínú ọ ẹ tí lọkọ
2: ẹni
0: ṣé ẹ ti má rí
2: bẹẹni
0: kí owó ara ẹni kí lọkọ yín ṣe tí ò fi ra fóònù fún yín
2: àfi sùúrù lọ́rọ̀ tiẹ̀
0: ṣé wọ́n
2: kọ́kọ́ rà fún mi nígbà tí mo wà nínú oyún gbà yẹn ó lo 6 good years lọ́wọ́ mi
0: ó wá bàjẹ́ ló fi
2: irọ́ ó bàjẹ́ atótó ṣe ó lè ti fún mi mọ́lẹ̀ ní pé kó rà mí yàrá máa sọ pé ẹ màá rà ìgbà tó lọ́jà lórí fún ara mi mo lè rà mí fún ara mi
0: nígbà ẹ má pàrọ̀ mà nígbà tí ẹ gbé délé kí náà sọ
2: ọdún òní àti àwa papọ̀ mọ́ ṣá
0: ṣe ìgbà a jẹ́ pé ìgbà tẹ́ ẹ mú ṣé ẹ ṣì wà papọ̀ nígbà tẹ́ ẹ mú fóònù yẹn délé.
2: No, mo ṣẹ̀ra ní January this year ni.
0: Obìnrin tá obìnrin tọkùnrin bá love how many years ló yẹ kó máa change fóònù ẹ.
2: At least 2 years.
0: Two years is so
2: okay. Tọ́lá bá bẹ̀yẹ̀ láṣẹ yóò lè change within 2 years but tó bá kú lẹ́ka tó lè jẹ́ kó tó 2 years.
0: Ẹ ṣe ma ṣẹ̀gbọ́n wọ́n ní bí ọkọ bá lówó lọ́wọ́ wọ́n ní òye kó change fóònù ọ̀yàwó ẹ̀ 2 years wọ́n ní ṣùgbọ́n tó bá jọ́kùnrin tí ò lówó lọ́wọ́ kó fi fóònù ìyàwó ẹ̀ changes ẹ̀ kọ́ máa jẹ́ 3 years kí ló dé táwa náà ò gba san díẹ̀ díẹ̀ pé small small fún ìyàwó ẹ ni. Káwá sọ pé mi ò lówó fóònù ìyàwó mi ti lo 2 years mo dẹ̀ ń wo pé ó yẹ kí n change fóònù ẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́mi náà ò gba san díẹ̀ díẹ̀ káwá sọ pé mo wò yẹn ò pé Sunday níjọ kàdásí àwílò ní sọ̀rọ̀ torí kò ra fóònù fún ìyàwó ẹ̀ rí. Hello.
3: Hello, ma kú ètò.
0: Ẹ pẹ̀lẹ́ sà bò sílẹ̀ fẹ́ ṣe báyìí.
3: Oní sàgbà fóònù ká máa sọ díẹ̀ díẹ̀.
0: Bẹ́ẹ̀ni fúyàwó ẹ ni.
3: Oní gbàtà bá gbà fóònù ká sọ díẹ̀ díẹ̀ owó tù àgbà
0: àtọ́ díẹ̀ díẹ̀. Ẹ̀dọ́
3: ẹ̀gbọ́
0: ẹ̀gbọ́.
3: Ní tó ṣe fún sọ̀rọ̀ kan, oníkà tọ́jú ara wa, ṣé o wá kẹ́lu wa gùn nìyẹn.
0: Pé ọ̀rọ̀ bọ̀dá mo ra fóònù fún ìyàwó kò ní kẹ́ mi má gùn. Sẹ́ẹ̀rì
3: sáfrandì
0: sáfrandì
3: sáfrandì
0: ẹ sáfrandì gbogbo yín ni mo mọ̀ ẹ débi tẹ́ ẹ ti mú ẹ jẹ bábíkíù kẹ tó délé ẹ nu ẹnu yín sọnù wọn á gbóúnjẹ wá ẹ búkèlè méjì àní kò lọ dáadáa lẹ́nu yín nígbà tẹ́ ẹ ti lọ sẹ́tù ara yín. Ojú tì ni gbogbo obìnrin tó ti ń pè wọlé látàárọ̀ kóbìnrin máa fọwọ́ sẹ̀yà pé àwọn ló ra fóònù wọn àwọn ló ra fóònù wọn wọ́n dẹ̀ wà ní abẹ́ ọkọ ojú gbà mí ẹ lè pè kọ́ wà pẹ̀lú yín lónìí ẹnìkan tiẹ̀ ti pè ó ní kò yẹ kó jẹ́ hello. ta nìyẹn
3: Ah, we le lo npe o re radio ni jo.
4: O ti o gbo ibu mi lo fi pe. O gbo o gbo ma pe.
3: O se ki so di ki mo bi pe. O re ba da ya wo e lo ko wo. To ba ti le mu nu owo yen ra phone fun re. O kun yen lo ra fun to ni ko da re do ko. O kun yen. O do so de lo le defend ara wo.
4: Defend ki ni.
3: You want
4: my fiokun ri ba ti le je lo ki ni lo fo wo e du mo mo nto wo lo
3: e
4: yo
3: bi ni e pe a wi lo duro e lo le yo fe fi de obirin loko wo to ma
5: ele mo ba dile ra fun ti o ba gbo mi o ni ra mi
4: edu o alabosi eyan edu e ja so le ba ona o la fi mo phone ba ye o gbo
5: e de ma fi mo bo yo ti gbo
4: ben sir
5: to ba ti di gbe body e din yo danu logo kan
4: lai se moto ikani o a jo ki lo fe yo sonu lara phone e je ngbo ki lo ma fe yo sonu me
5: mo ti e ta
4: I'm not going to be able to do it.
5: 5 months, right?
4: Could Iba only Iba only have mommy last?
5: I did 2-5 years.
4: Hey, hey!
5: Ika
4: ni ye. Eh, mo cut ye from me. Be cut ye, mo cut ye sonu. Je mo le gbadura kemi ati olopa ilerun jo pade sha. Hello. Mo ti n lo le mi. Mi o ni jiseju meji mo. O ba n rate o ni kin ma lo. Eh? One year di I drop ti lai se moto ti o ni extra tire ti o ni gear ati o ni
3: Samario
4: sa
3: eku eto
4: eyin na eku ai se sa
3: ah o pa e alafia lawa oluatuyi aye lati oluatuyi e kare e se gan
4: se kini
3: e mo ko bi ti phone ba ma ba ja be lati bi case e
4: case
3: ki lo ba ni a be lati be
4: a phone 100 a baje lati yin e Wani ko phone obirin kokunrin to change ko wo CCS olopa elaran mo di oro yin se ti aso hello
5: Mr. Mario
4: e pele sir se ko so obirin la kure mo ni
5: e se ri phone obirin je ko lu lowe last no phone obirin e ko ba lo bi at least 6-7 years so ko endo le loju bi 1 year
4: kini di sir
5: e mo ko obirin mo go se keko se bi ko rese phone le jabo latori pato de scaffold lo to bo sile o pese sile e
4: a oloye ko ra mi
5: eh olo bi ya ko bi ra mi
4: odun melo lo ye ka ma change phone fun yawo ile wa
5: eh ya dute ke wa bi change di phone fun yawo ni e mo pe so pe ya wa di je wa mu fun ati so ye ko ma lo bi 7 years
4: 7 years e ma je apade but da to pe yen but e ma je apade ko phone obirin 6 years to de ti obirin te nsun le láì ṣe girlfriend ẹ ló.
6: Alo Mr. Mario.
4: Ẹ jọ ṣe ni girlfriend Awilo. Ṣe ni girlfriend.
6: Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín Mr. Mario.
4: Àwínú ẹ dúró ṣe ni girlfriend.
6: Ṣé àwọn obìnrin Mr. Mario ṣọ́bìnrin náà rọ fún ọkùnrin ni? Ṣé ẹ̀jẹ̀ ni?
4: Kí ló fẹ́ ra fóònù? Bọ̀dá kí ló fẹ́ ra fóònù? Bọ̀dá
6: kí obìnrin bá ra fóònù ẹ̀yin lẹ́jẹ̀ Jésù. Ṣé obìnrin bá ra fóònù ọkùnrin ṣé ìyẹn máa yé máa parẹ́ ni?
4: Kí ló fẹ́ ra fóònù fún ẹ fún? Kí ló fẹ́ ra fún? Eré ti program mi ò ní mo ti ń lọ. 08033793018 Nọ́mbà mi nìyẹn. 08033793018 ni nọ́mbà mi. Hello. Hello. Hello.
7: Hello.
4: Eré ti program mi ò ní mo ti ń lọ.
7: Mo rí tẹ̀ ebi eti.
4: Eti kí lẹ fún mi?
7: Mo fún ẹ ṣeun
4: adúgbò ojú òní ti wa àmísà ẹ ṣeun a ọgá o ní èmi àtàwọn ọkùnrin gidi ojú tò lónìí ni wọn ti máa bí àwílò bẹyìn gbogbo yín ẹ ń ṣe ọkùnrin gidi lọdọ mi 7 years ẹlòmíní 30 years ìkànnìyìn kọkọbìnrin máa sọ pé ẹkọ lọkọ mi ra fóònù fún mi ní tóun ní àkọọlẹ ó ní ṣùgbọn tó bá bàjẹ́ ó lè lọ fún un lówó tó wà fi rìpíà bí wọn sílẹkùn ọrun sílẹ gbogbo ẹyàn ọkùnrin jà pé mi lè ní ẹ lè lọ bí olúwa mọ̀mọ́ sílẹkùn ọrun rere sílẹ ẹ lè lọ. 08033793018 ni nọmba mi ó dùn mí ẹyin obìnrin òkè ọjọ́.

0: ohun ojúrílẹ̀ tó amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni glow 99.1 FM lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí èmi ọmọ yín ABC ọ̀la lójú la tọ́kùn ètò yìí o ẹ̀jẹ̀ a jọ máa gbọ́
1: ìrírí lágbà ohun ojú rí ojú ò bá rí o ẹnu ò ní lè sọ
2: Igba ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pin òjò tẹ́yẹkẹ́yẹ. Glow 99.1 FM.

ẹṣeun tẹ wà ńbẹ ìyókù ìròyìn nìyí iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ benue ló ti ṣe àfihàn àwọn afurasí mẹrìndínláàádọta tó ní nǹkan ṣe pẹlú ìkọlù sí àwọn ọkọ tí ń kọwọ rìn pẹlú olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ òṣèlú nigerian democratic congress ndc peter obi ní pópónà márosẹ makurdi sí gboko komisanna ọlọpàá cletus nwandiogbo ló jẹ kó dìímọ pé ìwádìí ló ṣì ń lọ lọwọ níbi wọn ti ń tọpinpin láti fi páńpẹ òfin mú àwọn adarí ọdọ ọhún pẹlú ìkìlọ wípé iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ benue ni kò ní fi ààyè gba ìdẹyẹsí òṣèlú sí ẹnikẹni ní ìpalẹmọ ètò ìdìbò gbogbogbò tí ń bọ lọnà èyí ló ń wáyé lẹyìn tí àwọn kan bẹgidi ojú ọnà àwọn ọkọ eléyìí tí ó ń kọwọ rìn pẹlú òbí lásìkò tí ó fẹ lọ ṣe àbẹwò sí ìpínlẹ ọhún fún ìpolongo ìbò sí ipò ààrẹ 2027 àti láti ṣe àbẹwò sí ìlú yewata lójúnà láti bá wọn kẹdùn àkọlù tó wáyé ní oṣù kẹfà ọdún 2025. Iléeṣẹ́ tó ń gbógun ti títà rírà lílo àti ṣe fàyàwọ́ egbògi olóró lórí èdè Nàìjíríà NDLEA ló ti fi páńpẹ́ òfin mú afurasí ọ̀gára onífàyàwọ́ egbògi olóró kan ìyún Festus Ibeowuke léyìí tí wọ́n sì ti gbé padà wá sí orílẹ̀ èdè Nàìjíríà báyìí lẹ́ni tí wọ́n ní ó ti faraṣoko fún ọdún méjì gbáko lẹ́yìn tí wọ́n gba kílò 19 egbògi olóró lọ́wọ́ rẹ̀ ní pápákọ̀ òfurufú Murtala Muhammed ní ìpínlẹ̀ Èkó. Agbẹnusọ fún iléeṣẹ́ NDLEA Fẹmi Babafẹmi sọ ìdí mọ̀ nínú àtẹ̀jáde kan lónìí nílùú Abuja wípé Ibeowuke ní ọwọ́ tẹ̀ ní pápákọ̀ òfurufú ní Kútọnu lórílẹ̀-èdè Benin Republic ní ìbẹ̀rẹ̀ oṣù yìí lẹ́yìn ìtanilólobó kan. Babafẹmi fikún pé Ibeowuke ni wọ́n fà lọ́wọ́ àjọ NDLEA tí wọ́n sì fọwọ́ sí gbígbé padà wá sórílẹ̀ Nàìjíríà ní ọjọ́ kẹrin oṣù kẹsàn-án lẹ́yìn ìfọsọ́pọ̀ àti ìfikùnlókò láàrin àwọn iléeṣẹ́ méjèèjì ọ̀hún láti orílẹ̀-èdè Benin Republic. Lákòótán ìròyìn láti ilẹ̀ òkèrè alábòójútó àgbà iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè United Kingdom Ed Miliband ló ti yẹ̀gẹ́nu sí bí àwọn adarí ẹ̀sìn Jew ní orílẹ̀-èdè ọ̀hún Ephraim Mavis ti bẹnu àtẹ́lu ìfòfindè tí ìjọba ṣe sáwọn ọmọ Israel tó tẹ̀dó sí agbègbè West Bank. Mavis ni ó ti ṣáájú sọ pé ìfòfindè ọ̀hún ni ó jẹ́ ohun tó burú jáì sí ẹ̀yà Jew tó sì ṣeéṣe kó fi wọ́n sínú pẹ̀lú ìkìlọ̀ pé èyí ni ó lè mú ẹ̀tanú wá fún àwọn ẹ̀yà Jew ní agbègbè náà. Ṣùgbọ́n Miliband nínú èsì rẹ̀ sọ pé orílẹ̀-èdè Britain ni ó ní ẹ̀tọ́ láti bẹnu àtẹ́lu àwọn ìlànà ètò ìjọba Israel bí wọ́n bá ń ṣe lòdì sí ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀yà. Ìjọba orílẹ̀-èdè Britain sọ pé ìfòfindè ọ̀hún ni láti tako àwọn ọmọ Israel tó tẹ̀dó sí agbègbè ọ̀hún àti láti ṣe àtìlẹ́yìn fún ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Palestine. Àkójọpọ̀ ìròyìn fún talẹ́ tòní kò ní jọba ìlọ kó tó wá sí ìdánudúró ẹgbọ́ àwọn kókó inú ìròyìn tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí i. Ṣáájú láti tó yín létí pé ìjọba ìpínlẹ̀ Ondo ló ti tẹ̀pẹ̀lẹ̀ mọ́ akitiyan láti túbọ̀ jáwé sóbi ẹ̀ka ètò ẹ̀kọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ láti tó yín létí pé ọ̀gá àgbà yẹn ní iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà Túnjí Dísù ló ti fàjúrò sí àṣà ṣíṣe àkásílẹ̀ fọ́nrán àwọn òṣìṣẹ́ ọlọ́pàá. Parí láti fi tó yín létí láti ilẹ̀ òkèrè wípé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ló ti ṣègbè lẹ́yìn ìfòfindè eléyìí tí wọ́n kéde tako àwọn ọmọ Israel tó ń ṣe àtìpó tó sì ti tẹ̀dó sí agbègbè West Bank báyìí. Ǹjẹ́ abọmi rèé lórí àkójọpọ̀ ìròyìn talẹ́ tòní tẹ̀tí sí láti ìkànnì Glo 99.1 FM Ìjàpọ̀ State Àkúrẹ́ níbi Olúwarẹ̀mílẹ́kùn Ìdòwú ti ṣèjọ olótú ròyìn lèmi Adébọ̀wálé Ọlá ṣe ní fi tó yín létí ẹ̀ṣẹ̀ ohun tẹ̀tí gbọ́ Ọlá ló dáa.

tèmi dìdà bí jésù ẹbẹ ni nínú ìwà pẹlẹ èso ni gbọrọ bínú nínú ẹ rí bẹẹ ó rè mí náà nígbà fọfọ ṣùgbọn ènìyàn wo ènìyàn ká jẹ yín. Ètò wẹ́nì ara náà lẹ́yìn ń ètò mo kí wọn tó lé on Glow 99.1 FM àtúntì wá náà lẹ́yìn o.

káàdì kejì abẹ́kàkà yìí ń wá náà tọwọ́ ọ̀nàrẹ́bù níyì akílẹ́mìnù ìyíkẹtì àìmà sí ọ̀túnba uk yìí díje fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ní abuja ní abẹ́ àsíá pdp ní ìdànrè ìfẹ́dọ̀rẹ́ local government. Ọtúnba UK ní ká kíkẹ́ ti wẹ pátápátápátá òjẹ́ fẹ́ wọ́n ṣe léde òun nígbẹ̀ ìwúlẹ̀ yìí dé wọn ẹdúṣẹ́ òun tó dúó ẹ̀yìn lè dákọ tán ṣùgbọ́n ẹ̀ dákọ díẹ̀ ẹ̀yìn mà dúpẹ́ lọ́wọ́ wọn ẹ̀ iná gbá ẹlẹ́dùnmọ́ ìpẹ́ nígbẹ̀ ọ̀sán òṣèlú náà tó bá jáde iye òyìnbó pé dividend of democracy ìkẹyìn aṣọ jẹun yìí o ìwọ dúpẹ́ lọ́wọ́ kẹta wọn lídà pátápátápátá ní ìdẹ́fẹ́dọ̀rẹ́ local government ìyẹn wọn mà ṣeré ìyẹn ṣe ń mà wọn lè dúpẹ́ ń ro fáyọ̀ bí kò sọ pé iṣẹ́ yẹn ká dúpẹ́ lọ́wọ́ ṣáyé torí kẹta ọwọ́ wọn pátápátá ìgbésẹ̀ wọn pátápátá ìyọ̀rin rí dín ìdẹ̀ gbọ́ ní ibi ìhòòhò ayé. Kete you leader PDP patapata Shama PDP patapata woman leader PDP patapata kete esko PDP patapata ni fedo re ati idare local government ngo ma dupe no e do bale ngo ganyo emla mo de do bale na ni studio be yin we ri me beni ngo dupe dupe no yin ma ru ngo le dupe isugbe ope yin ti tan pe ni baba de di kete epe do ba de sese ade ori ne do lohun ba de ko won yi ikete wa patapata yin a jo gbadun yin o

0: ṣe ojú èkó ní ti ṣí àlẹbẹ yìí ó ṣe bákan tẹlẹ yìí àdàbọ fún àwọn ọba pẹ wọlé nọmba ní ti ṣí àlẹbẹ yìí 005 nọnà mẹta 1 nọnà mẹrin àti odo. Hello, ẹkalẹ o.
1: Hello.
0: Ẹkalẹ sa àbí ẹkalẹ mọ.
1: Ẹkalẹ mọ.
0: Yes ma. Yes ma. Kàbí ti pè mà ókọ ẹ.
1: Wé pe náà Tọládé Afẹ́sùn.
0: Eh, wo ṣe yèmi. Ṣé àlàáfíà Aládé
1: wa ni?
0: Wo ṣe yèmi akanyọ ẹ ṣáyé.
1: Èyàn mi sì bèrè ṣe gbọ́ yìí.
0: Wo ṣe yèmi ṣe akanyọ ẹyin
1: o.
0: Yes ma. Wo ṣe yèmi. Adupe ma wo ṣe ma. Hello, ekale o. Hello? Ekale. Ah, esa la. Esa, ada ba mi radio e odo die. Hello? Ele ribete.

0: Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégbé àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.
1: Ọ̀bẹ̀ bẹ̀. Right hand of God miracle ministry.

0: gbogbo
1: òru náà wípé ni òwúrọ̀
0: nígbàtí ilẹ̀ bá mọ́
1: àwa ó pa
0: sásán sì dùbúlẹ̀.
1: Gbogbo ẹni tó ń lépa àti pa ẹ̀mí àti ẹ̀ ilẹ̀ gbé wọn mi lójijì.
0: Sásán sì dùbúlẹ̀.
1: Sísọ́ fi di àárín ọ̀gọ̀jọ́
0: ó sì gbé ilẹ̀kùn.
1: Ó gbé ilẹ̀kùn
0: ibodè ìlú náà.
1: Alágbára ni ìyẹn fi ń túmọ̀ sí pé wọ́n fi ń yé wa pé alágbára ni Samson ẹni tó lè gbé ilẹ̀kùn ibodè ìlú.
0: Àti òpó méjèèjì.
1: Ó fà wọ́n tu.
0: Pẹ̀lú ìjábù ilẹ̀kùn. Ó gbé wọn lé èjìká rẹ̀.
1: Ìyẹn mi pé wọ́n lè fi trap mọ alágbára. Sátani ń lo kinní yẹn gidi. Tọ́ bá ti rí pé wọ́n léèyàn títí tí wọ́n bá wọn dọdẹ di. Ó lè jẹ́ ìgbà oúnjẹ náà fi dọdẹ àbí obìnrin. Whatever they use to set trap for you. Whatever they might have used to set trap for you is going to catch themselves.
0: Amen.
1: Yes.
0: Ó sì lọ sí orí òkè kan tí ó wà ní iwájú Hebroni.
1: Ó gbé mi ń gbọ́.
0: Ó sì ṣe
1: lẹ́yìn èyí ni
0: ó sì fẹ́ obìnrin kan ní àforífojì sórókì a sì máa pe orúkọ rẹ̀ ní Dẹ̀lílà. Àwọn ìjòyè Filistini tọ̀ wá, wọ́n sì wí fún pé
1: tán
0: kí o sì mọ̀.
1: Ẹ wo ibi tí àkọlé program yẹn ti jáde nìyẹn o. Alágbàṣe òkùnkùn ṣíṣẹ́gun lórí alágbàṣe òkùnkùn alágbàṣe wọ́n gbéṣẹ́ fún kó máa ṣe ọ̀gá tíyàn bá gbéṣẹ́ fún olu tó ń ṣoko ọ̀gá wọn ọ ẹnìyẹn ò nídìí àti máa stress mọ ẹnìyẹn lá máa ṣiṣẹ́ wọn àwọn yẹn ò wá stress mọ wá gbéṣẹ́ fún Dẹ̀lílà wọn ní kò tán ẹ máa gbọ́ wọn fún lówó o kò ń ṣiṣẹ́ ọ̀fẹ́ o mi ń gbọ́.
0: Àwọn ìjòyè Filistini.
1: Tọ́ wá.
0: Wọ́n sì wí fún un pé
1: 1001 náà fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan fẹ́ fún àwọn márùn-ún ló fẹ́ fún lówó. Nígbà yẹn mílíọ̀nù gbé mílíọ̀nù kan ni o. Nígbà yẹn owó níyì o 1001 náà fẹ́ fún. Gbọ́ àwọn márùn-ún ló dẹ̀ fẹ́ fún lówó yẹn. A jẹ́ 5005. Yes.
0: Tán. Àní. Kí o sì mọ̀.
1: Kí o mọ̀.
0: Ibi tí agbára ńlá rẹ̀ gbé wà.
1: Ẹni tó lè gbé ilé. A fẹ́ mọ ibi tí agbára rẹ̀ gbé wà tán. Yes.
0: Àti bí àwa ó ti ṣe lè borí rẹ̀.
1: Yes.
0: Kí àwa kí ó lè dé.
1: Yes.
0: Láti jẹ́ níyà.
1: Yes.
0: Olúkúlùkù wa.
1: Yes.
0: Yóò sì fún ọ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà.
1: 1001 ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà owó fàdákà. That is 1001. Olúkúlùkù wọn máa fún wa. Wọ́n márùn-ún ló lè fẹ́ fún lówó. Yes.
0: Dẹ̀lílà sì wí fún
1: Sansoni pé
0: èmi bẹ̀ ọ́
1: wí
0: fún mi níbo ni agbára ńlá rẹ̀ gbé wà àti kí ni a lè fi dè ọ́
1: láti jẹ ọ́ níyà.
0: Sansoni sì wí fún pé
1: àìní kapòrìà ẹni tó fẹ́ dè ọ́ láti máa jẹ ẹ́ níyà ó lá ilẹ̀ gbé mi.
0: Bí a bá fi okùn tútù méje tí a kò ságbẹ́dẹ̀ mí.
1: Okùn tútù méje ẹ kíyèsí o ó yẹ kó ti funra ọ̀gá olúwa ti wà pẹ̀lú ẹ̀tọ́ o. Ó fún ẹ kó fura nígbà yìí o. Yes.
0: Nígbà náà.
1: Nígbà náà.
0: Ni èmi yóò di aláìlera. Èmi yóò sì dàbí ọkùnrin mìíràn.
1: Yes.
0: Nígbà náà.
1: Yes.
0: Ni àwọn ìjòyè Filistini. Mú okùn tútù méje.
1: Wọ́n mú okùn tútù. Ẹ gbọ́ mi. Ẹnìkan péré ló sọ fún o. Ìwọ́ ò ní ìfura ló fi dilẹ̀ báyìí. Ìgbà tó kọ́kọ́ ta ilẹ̀ tó rà. Ó yẹ kó fura. Ó ta fíríjì inú yàrá. Ó ta water dispenser. Ó ta kíní tó fi ń fọṣọ yìí kí náà máa ń pè náà. Kíní tó washing machine. Ó ta ó dẹ̀ tí ìfunra. Ọ̀n ti gbà tó bá ta bẹ́ẹ̀ ti díẹ̀. Ọ̀gá gbọ́ mi sà. Àkọ́kọ́ rèé o. Lẹ́gẹ̀mí Eluabi. Ní ìgbà tí ó dé ó sọ fún Dẹ̀lílà nìkan pé tó bá fi okùn tútù méje di òun òun máa di aláìlágbára mọ́ bí ọkùnrin lásán. Àwọn wo ló wá ta ló lọ sọ fún wọn. Yes.
0: Nígbà náà ni àwọn ìjòyè Filistini mú okùn tútù méje.
1: Wọ́n mú okùn tútù méje.
0: Tọ́ wá
1: wọ́n fi dé.
0: Bí a kò ságbẹ́.
1: Wọ́n ságbẹ́.
0: Ó sì fi okùn nu wọn
1: ni. As usual.
0: Obìnrin náà ní àwọn kan tí wọ́n sá pamọ́ nínú yàrá. Òun sì wí fún wọn pé àwọn Filistini dé.
1: Àwọn Filistini dé.
0: Samsoni.
1: Samsoni.
0: Òun sì já okùn náà.
1: Ó já okùn náà.
0: Gẹ́gẹ́ bí òwò. Tí iná já. Nígbà tó bá kan iná.
1: Láìlí mú Sinda orí ayé.
0: Bẹ́ẹ̀ni a kò mú agbára rẹ̀. Dẹ̀lílà sì wí fún Sansoni pé.
1: Ó tún sọ fún lẹ́ẹ̀kejì.
0: Kíyèsí.
1: After ten years ni o. Ọ̀gá gbọ́ mi sà. Confirm me Bible. Ó jẹ́ ká mọ̀ pé ọdún mẹ́wàá síra ni. Ó fún láàyè. Ẹnìkan dọdẹ àdúrà máa lè lọ́la o. Ẹnìkan dọdẹ tanú fi dọdẹ dìẹ́. Ó yá kí dà iku ba eni yen sa oga ta lo fun eni aye pe won a je ko so ara ara tuna ko to won fasilara ko to ta lo fa mi eni to wa ni korita yen mo lo pe mi mo fi soro ile ko ja okun emi e yes
0: delila si wi fun sason ni pe
1: o wi fun sason ni pe
0: yesi won ton mi je
1: iwo na ton mi
0: o si puro fun mi
1: o puro fun mi
0: wi fun mi
1: wi fun mi
0: emi be o
1: ko kiye sara o pe bawo lo se le lo so fa won te ton fi koku meje wa how did they know bawo lawon yen se mo yes
0: emi be o
1: emi be o
0: ki la le fi di o
1: ki la le fi di
0: o o si wi fun pe
1: o tun so fun pe
0: o ba le fi okun titun
1: elekeji re o
0: ko iti le ti a ko iti ko
1: okun tutu ti won ti lo to won ti fi le un kokoko yes
0: demi
1: demi
0: ni koko
1: ni koko
0: ni ba na ni emi o di alailera emi o si dabi okunrin mi
1: o yes
0: beni delila mu okun titun
1: yes
0: o si fi de
1: o fi de
0: o si wi fun pe
1: awon ta wa layika o won wa nu le o ko won pa mo tile ku mo won a wa ma de a lo ma si won le eni to fi ota yi e ka okun emi e ja
0: amen
1: yes
0: awon filistini de
1: won tu de
0: samsoni
1: samsoni
0: awon ti o sa pamo
1: awon to sa pamo
0: de wa ni hin yi
1: awon to sa pamo ti wa layika ta lo sa pamo de mi ati e amode le bia ta lo sa pamo de omo wa ile lanu to gbe ko ra ti abraham o ya ko ko won mi
0: o si ja won
1: o ja won
0: kuro ni apa re
1: yowo the same
0: delila si we fun samsoni pe titi disisin yi
1: e ri kogun ti ra o ti ra samsoni niye oh my god yes
0: iwo ton mi ni
1: anti je ki ye si marriage kini break ikeji break o lomo meji baba meji o mo ko ni se se loro re lola oga gbo mi gbogbo en to fe fe disappoint e o mo pe ise wa le oga se mo le soro fun e anti se le gbo mi sa e yo mo pe show si shop we ikini close won tu owo keji o tu lole iketa tu lole o mo ko ni se se lori owo e yes
0: iwo si pura fun mi
1: iwo pura fun mi
0: so fun mi
1: so fun mi
0: kini a le fi di o
1: kini a le fi di
0: o si wi fun pe
1: o fun pe
0: bi iwo ba hun idirun mi meje
1: yes
0: ti o wa ni ori mi o si fi ekan de
1: yes
0: o si wi fun pe awon filistini de
1: won tu dide
0: samsoni
1: samsoni
0: o si ji ku loju orun re o si fa ekan itina pelu
1: oga o gbe lori ese o de nsun o ro bo ro obirin gidi ko mo ku eletan ni ko mo ku o de not dead hun o nsun a o ma se o peter masun ologo ni wo to ngbo mi masun yes
0: ekan itina pelu ihun so re lo ohun si wi fun pe iwo a ti se wi pe emi fe o nigba ti okan re ko se dede pelu mi
1: ise gbo papa sibe ku ye o si yes
0: iwo ti tan mi ni igba meta yi iwo ko si so ibi ti agbara nla re gbe wa fun mi
1: yes
0: o si se nigba ti o fi oro re ro ni ojojumo ti o si se
1: gbogbo eni to fi oro nro emi ati e lati mu wa ẹni tó fi ọ̀rọ̀ ń rọ̀ wá ó yá ilẹ̀ kó gbé mi
0: amen tó bẹ́ẹ̀ tí sùúrù fi tán ọkàn rẹ̀
1: sùúrù tán ọkàn
0: rẹ̀
1: dé ikú
0: ni òun sì sọ gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ̀ fún ó sì wí fún un pé abẹ kò kan orí mi rí nítorí pé násìrì ọlọ́run ni
1: èmi ṣe àṣírí agbára mi àti òní tú lórúkọ jésù yes
0: láti inú ìyá mi wá bí a bá fa orí mi nígbà náà ni agbára mi yóò lọ kúrò lọ́dọ̀ mi èmi ó sì di aláìlera èmi ó sì dàbí ọkùnrin mìíràn nígbà tí Delila rí i pé ó sọ gbogbo ọkàn rẹ̀ fún un ó sì ránṣẹ́ pé àwọn ìjòyè filistini wípé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí nítorí tí ó ti sọ gbogbo ọkàn rẹ̀ fún mi nígbà náà ni àwọn ìjòyè filistini wá sọ̀dọ̀ rẹ̀ wọ́n sì mú owó ní ọwọ́ wọn.
1: Wọ́n mú owó wọn promise to promise ẹni tí wọ́n ti promise lórí ọ̀rọ̀ ẹ pe won ma fun lowo pe ko lo se kasi e ile gbe eniyan mi
0: amen
1: mi ngbo
0: o si mu ki o sun ni ekun re
1: ibi ti mo nlo re o sun ni ekun re ah o ma se o ti ro pe ohun re eyan gidi iyen na o sun ko mo pe ikorun iku lo sun ko mo pe o de na de de hun o sun lori okun re yes
0: o si pe okunrin kan
1: o pe okunrin
0: o si mu ko fa iti irun mejeje
1: yes
0: ori re ohun si bere si ni pon loju agbara re si ti lo kuro lodo
1: ta nu won yan pe ko wa ma pon emi ati e loju loruko jesus orun ataye ko fun eniyan pa
0: amen ohun si wi pe awon filistini de samsoni o si ji kuro
1: o ji kuro
0: ni oju orun
1: re
0: o si wi pe
1: awon ma se bi o se wo yes
0: emi o jade lo bi igba isaju
1: ye
0: mi ki o le gbon ara mi
1: yes
0: o n ko si mo pe oluwa ti kuro lodo
1: o ti lo
0: awon filistini si mu won si yo ni oju mejeji
1: e gbo mi sabeyan ba jalagbara bi oke sa bo ba ti foju e ki lo tuku won mo pe nkan kan si le se won sare fo loju ah opo lo foju e mi ta ma gboro emi bayi ti won ni je ko kiye si bi won o se je kiye Samson si oga won fo e loju emi ni woli toluwa fe lo fo e lo ngbo yi dara po mo ipade lo la je ka jojo fadura ba ile won te je je aro ado oloro si bi ti won tin sase e je aro ado oloro si awon to fe fi edi ba eja o ma se o ka tan
0: won si mu sokale
1: won mu sokale
0: wa si gasa
1: wa si gasa
0: won si fi seke seke
1: won fi seke seke
0: idede
1: won fi de
0: o si nlo lo
1: gbo ide aye lese abi lowo eni to ngbo mi to fa gbese wole idaja
0: amen
1: yes
0: o si nlo nlo ni ile itubu sugbon irun ori re bere si ni wu leyin
1: oga gbo mi sa je ndoke lohun na ke gbo jingun yen ki to ba e soro ijile o ma se o peter
2: ise oluwa ba nsangira bi ara onku kiri bi ojo torile titi ma bo the right hand of God miracle ministry

jẹ́ kí a gbàdúà ní orúkọ Jésù. Ọlọ́run tó pọ̀ nípa ti agbára ẹgbọ́pẹ wa. A dúpẹ́ fórí ọ̀fẹ́ àti àánú tí ẹ tún fún wa lórí ètò olómi ìyè ní alẹ́ Kristi gbọ́pẹ wa. A dúpẹ́ fún gbogbo ọkàn tí wọ́n ti ń gbọ́ wa lónìí. Àwọn tó jẹ́ wípé wọn ò lè ṣaláì má gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀. Àtàwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ Kristi gbọ́pẹ wa. Nítorí pé ó bá ayé wọn pàdé lónìí. Lẹ́yìn ọ̀rọ̀ yìí àti àdúà tó ní yìí, ayé wọn kò ní wà bákan náà mọ̀. Nígbà tí a bá fi parí ọ̀rọ̀ yìí àti àdúà yìí, wọn ò ní testimony ńlá. Bẹ́ẹ̀ ni kórí ó sì ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní wákàtí yìí. Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere John Káyọ̀dé tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Sanbiara ní ìlú Àkúrẹ́. Ìjọba wà ní Olúfohùn ní omi Àgàgú Junction. Ẹ ti rí church wa lọ́wọ́ ọ̀tún. Ẹ̀yin ẹ̀bẹ̀rẹ̀ church Pastor Sanbiara. Mo kí gbogbo ẹ̀yin ọmọ lálẹ́ yìí. Olúwa fi ọ̀rọ̀ Ọlọ́run kan rán mi sí yín. Tolúwa ní kí n jíṣẹ́ fún yín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ lọ gbé omi dání. Bú omi sínú ike. Nítorí pé àṣẹ kan yóò jáde lẹ́nu mi lónìí tí yóò wọnú omi yẹn nípasẹ̀ omi náà wàá sì gba òmìnira. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí àkòrí náà. Òun náà ni mo pè ní ọfà òkùnkùn tó ń bẹ lára mi jáde ní orúkọ Jésù. Ọfà òkùnkùn tó ń bẹ ní ara mi jáde ní orúkọ Jésù. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, ọfà òkùnkùn jẹ́ ọfà tí ẹnikẹ́ni kò lè fojú rí. Ẹgbẹ́ o bí n bá sọ pé ọfà òkùnkùn, mo sọ nípa ọfà tí ẹnikẹ́ni kò lè fojú rí. A sì máa fi ara hàn nínú ayé ènìyàn, a máa fi ara hàn nínú iṣẹ́ ènìyàn, ṣùgbọ́n ó ṣeéṣe kó má lè fojú rí nítorí pé ohun ẹ̀mí ni. Bí a bá sọ nípa òkùnkùn, òkùnkùn a máa ṣiṣẹ́ nínú ẹ̀mí, wọ́n a máa ta ọfà sínú ayé ọ̀pọ̀lọpọ̀. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ọ̀pọ̀ ni ayé wọn ti gbọ́fà tí ayé wọn ò sì lè dìde. Ọ̀pọ̀ ni ilé wọn ti gbọ́fà tí iṣẹ́ wọn ti gbọ́fà. Tí ìrìn àjò ayé wọn ti gbọ́fà lọ́wọ́ àwọn tafàtafà, wọ́n ti tafà sí wọn, wọ́n ti dá ayé wọn dúró. Ẹ gbọ́, Olúwa rán mi sí yín wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbọ́fà tí ò jẹ́ ká ayé wọn dìde. Gbọ́ o, mo sọ fọ wípé nílé bàbá rẹ a lè ta ọfà sí ọ, nílé ìyá rẹ o lè fara gbọ́fà, nílé ọkọ rẹ o lè fara gbọ́fà, nílé àna rẹ o lè fara gbọ́fà. Ìjọmọ̀ wípé níbi tó ti ń tajà yẹn, tó ti ń ṣe bísínẹ́sì yẹn, àwọn tafàtafà òkùnkùn wọ́n wà níbẹ̀. Ìdí nìyẹn tó fi rí wípé wọn ò jẹ́ kí iṣẹ́ rẹ, wọn ò jẹ́ kó gbérí, wọn ò jẹ́ kí ọjà rẹ, wọn ò jẹ́ kó tẹ̀síwájú. Ìdí nìyẹn iṣẹ́ rẹ ti fara gbọ́fà. Ìjọmọ̀ pé obìnrin mi kó tó márì, ayé ẹ̀ ń lọ dáradára. Ṣùgbọ́n ní kété tóbìnrin yẹn márì, nǹkan dẹ̀ dàrú fún un. Ó ti fara gbọ́fà ilé ọkọ ni. Ẹ gbọ́, ẹ rọkùnrin mi kó tó márì, iṣẹ́ rẹ̀ ń lọ dáadáa, gbogbo nǹkan lọ dáadáa fún un. Ní kété tó níyàwó báyìí, ó dìjẹ́ wípé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú. Ó túmọ̀ sí pé ó ti fara gbọ́fà ibi tó ti fẹ́yàwó. Mo sọ fún wípé ọfà máa wá láti ilé bàbá ènìyàn, ọfà máa wá láti ilé ìyá ènìyàn, pàápàá àwọn ọmọ tó bá ní ògo, wọ́n máa fi ọfà sì wọ́n kúrò nílé wọn lọ sí ìrìn àjò. Àwọn ọmọ ológo ènìyàn wọ́n ti fara gbọ́fà. Ní kété tí wọ́n bá ti bímọ ológo ni wọ́n ti máa ń fara gbọ́fà nínú ìdílé. Ẹ gbóhùn Olúwa látẹnu mi. Ta lẹni tó lè ṣe àmì ńlá yìí? Mo pa ní àṣẹ ọfà tó ti ń bẹ lára rẹ láti ìgbà tá a ti bí ọ, tí ò jẹ́ kí ìrìn àjò rẹ, tí ò jẹ́ káyè rẹ ó dìde nípasẹ̀ agbára májẹ̀mú, ó yá ọfà yẹn jáde lára rẹ. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ẹ̀yin Ọlọ́run, mo ń sọ fún ọ, bí ènìyàn bá fara gbọ́fà tó lè má mọ̀, ṣùgbọ́n wàá máa rí àpẹẹrẹ. Ǹjẹ́ mo pé àwọn kan lè máa làlákàlá? Ǹjẹ́ mo pé ọfà ti bà ọ nìyẹn? Tó bá ti ń làlá búburú, àwọn àlákàlá, àwọn àlá tí ò da, gbọ́ mi, àwọn àpẹẹrẹ ọfà nìyẹn o. Àwọn ọfà ti wà nú ayé ẹ, ọfà ti wà nú ìrìn àjò ẹ. Ẹlòmíì a máa làlá, a máa rí pé òun rí ara òun ní abúlé, bí a ń ṣiṣẹ́ lóko tàbí ó rìn lọ lọ́nà oko, ẹlòmíì a máa rí rẹ̀ lábúlé. Wò mí, ọfà ti bà ọ́, irú èèyàn bẹ́ẹ̀ kò lè ní ìlọsíwájú nítorí pé ó ti fara gbọ́fà. Mo ń sọ fún ọ, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹlòmíì a máa lálàá lójú àlá rẹ̀, a máa rí ara ẹ̀ wípé òun lálàá ìbálòpọ̀ lójú orun. Ó lè jọkùnrin tàbí obìnrin, ọkùnrin mi a máa bọ́bìnrin ṣe pọ̀ lójú orun, obìnrin mi a máa bọ́kùnrin ṣe pọ̀ lójú orun. Gbọ́ mi, ọfà ti wà lára ẹ. Tó bá ń gbóhùn mi kí nǹkan tí mo sọ yìí tó dẹ̀ ń ṣe ọ, ìwọ Olúwa rán mi sí nọ́mbà mi leléyìí. Máa pè mí báyìí, tó bá bísì máa pè, tó bá kọ́kọ́ wetin máa pè, títí di aago méjìlá òru kí n tó pa fóònù mi. Màá gbé kọ́ ẹ, màá gbàdúà fún ọ, mo dẹ̀ máa tú àṣírí ogun tó ń jà gangan níbi tí ọfà ti wá, màá sì fún ọ lọ́nà àbáyọ. Nọ́mbà mi leléyìí 08039152449 bọ́ dáadáa o, 08039152449.
5249. Bọ́lẹ̀ kan sí 08039152449. Ẹ jẹ́ kí tẹ̀síwájú, mo sọ fún ọ, àwọn kan ti fara gbọ̀fà, bomi ọfà ló da ìrìn àjò wọn rú. Ǹjẹ́ mo pé àwọn àpẹẹrẹ ọfà ni mo sọ fún ọ yìí, ẹlòmíà máa lálàá lójú oorun, a máa rí pòun rí àwọn ata tó pọ́n, ó lè máa kata lóko tàbí kó máa rí ata gbọ́ mi dáadáa. Ó túmọ̀ sí pé ọfà ti wà lára ẹ, ọfà ti wà nínú ilé ẹ, ọfà ti wà nínú iṣẹ́ ẹ, òun ló fi rí pé gbogbo nǹkan dàrú. Ẹlòmíà máa lálàá, a máa ṣa ìgbín, àwọn ìgbín ńláńlá á bẹ̀rẹ̀ sí ní ṣàlójú àlá. Ha, mo lè sọ fún ọ pé ọfà ti wà lára ẹ, àwọn àpẹẹrẹ ọfà ni mo sọ fún ọ yìí. Ẹ máa rí ẹlòmíì, a máa ṣàkíyèsí pé òun ríra ọ ní school, primary school tóun ti kọjá, tó ti kà sẹ́yìn sẹ́yìn, a máa rí rẹ̀ níbẹ̀. Àwọn àpẹẹrẹ ọfà nìyẹn, wípé ọfà wà lára ẹ, àwọn míì a máa lálàá, wọ́n máa rí oríṣiríṣi nǹkan lójú oorun. Ẹlòmíì a máa rí òkú, ẹlòmíì a máa rí oríṣiríṣi nǹkan lójú oorun. Àwọn àlá búburú, ó túmọ̀ sí wípé o ti fara gbọ̀fà. Gbọ́ mi, jẹ́ kí n dúró níbẹ̀ yẹn. O lè pè mí báyìí kí n máa gbàdúrà fún ọ. Tó bá bishop mọ pé, tó bá kọkọ wẹ̀tì mọ pé nọ́mbà mi títí di aago méjìlá òru kí n tó pa fóònù mi. Nọ́mbà mi lélẹ́yìí 08039152449 08039152449 bọ́ọ̀lù ẹ̀kan sí 08039152449 gbọ́ mi. Gbogbo àwọn tó bá ti fara gbọ̀fà, ìjọ mọ̀ pé ọfà lè fa ẹ̀fà sẹ́yìn fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ ti fara gbọ̀fà, ìdí nìyẹn tó fi padà sẹ́yìn, iṣẹ́ rẹ padà sẹ́yìn. Kì í ṣe ibi tó yẹ kó wà lélẹ́yìí, ó yẹ kó ti kọjá ibi tó wáyé, ṣùgbọ́n orí ìfà sẹ́yìn nínú iṣẹ́ rẹ, àwọn ọmọ rẹ rí ìfà sẹ́yìn, gbogbo nǹkan rẹ padà sẹ́yìn. Ó túmọ̀ sí pé ó ti fara gbọ̀fà, ọfà ti wà lára rẹ. Ìwọ Ọlọ́run rán mi sí tí iyè rẹ bá ṣí tó lè mọ gbóhùn mi báyìí, tó mọ̀ wípé ìwọ ni mò ń bá sọ̀rọ̀, torí pé gbogbo nǹkan rẹ ò lọ síwájú mọ́. Ó túmọ̀ sí pé ó ti fara gbọ̀fà. Ǹjẹ́ mo wí pé àwọn tó ti fara gbọ̀fà, wọ́n máa ṣàkíyèsí wípé gbèsè á máa wọlé ní gbogbo ìgbà. Ìwọ tó jẹ́ pé ò ń jẹ gbèsè, Olúwa rán mi sí ọ, ó mọ̀ pé ó máa ń jẹ gbèsè. Every year, gbèsè ni ṣá. Mọ́mì, dádì, o ti fara gbọ̀fà, ọfà wà lára ẹ, ọfà òkùnkùn wà lára ẹ, ìdí nìyẹn tó fi ń jẹ gbèsè lọ́dọọdún. Mo ń sọ fún ọ, ọfà ti wà lára ẹ. Ǹjẹ́ mo pé ọfà àìlákòjọ a máa fara ọ̀nà ayé àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣiṣẹ́, ṣùgbọ́n tí wọ́n lákòjọ, wọ́n ń lọ, wọ́n ń bọ̀, wọ́n ṣe làálàá, síbẹ̀síbẹ̀ làálàá wọn òfo ló já sí, wọn ò lákòjọ, wọn ò kàn lè dáhùn kankan rere ṣe lọ́dún. Ẹ jẹ́ àwọn ẹlòmíì láti January títí da àkókò tí a wà yìí, kò tí lè tọ́ka sóhun tó rere tó ti ṣe. Sì wo báyìí, ọdún yìí ti ń parí lọ díẹ̀ díẹ̀. Nọ́mbà mi lẹ́yìn, Olúwa rán mi sí ọ, má dagun lá. Ẹlòmíì a máa dagun lá sọ̀rọ̀ ara rẹ̀. A sọ pé àmọye àdúrà tóun ti gbà, àmọye wòlíì tóun ti bá sọ̀rọ̀, gbọ́ mi dáadáa. Wòlíì yàtọ̀ sí wòlíì, èmi lè sọ fún ọ wípé àwọn wòlíì tóun pè yẹn, ìtúsílẹ̀ rẹ lè má sí lọ́dọ̀ wọn. Kì í ṣe wípé Ọlọ́run ò lò wọ́n, ṣèbí àwọn kan ń pe àwọn wòlíì yẹn tí wọ́n dẹ̀ ń gba ìtúsílẹ̀ ńbẹ̀, wọ́n lè má ṣe wòlíì rẹ. Ó lè jẹ́ èmi tó ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ yìí ni Olúwa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì rẹ. Bó ti wù kéèyàn dààmú tó, ọjọ́ tó bá ti rí wòlíì rẹ, ọjọ́ yẹn ni ìṣòro ayé rẹ dópin. Ìdí nìyẹn tó pé ìgbìyànjú ènìyàn kì ń tó. Ẹlòmíà sọ pé ó ti gbìyànjú gbìyànjú, ìgbìyànjú ò kí ń pọ̀ jù, èèyàn máa ń gbìyànjú sí ni, nítorí pé lọ́jọ́ kan náà ló máa bá wòlíì ẹ pàdé. Obìnrin onísun ẹ̀jẹ̀, gbogbo ọ̀dọ̀ wòlíì ló ti lọ, ó ti lọ síwájú, ó ti lọ sẹ́yìn, ṣùgbọ́n obìnrin yìí kò jẹ́ kó sùn. Bíbélì sọ wípé ní ọjọ́ kan ló bá Jésù pàdé, ó sì di ìṣẹ́ tí aṣọ rẹ̀ mú lọ́gán, ìsun ẹ̀jẹ̀ sì dá. Nọ́mbà mi lélẹ̀ 08039152449 08039152449. Máa pè mí báyìí, ọ̀dọ̀ mi ló máa wá, tàbí o fẹ́ wá sí prógàmù alọ́jọ́ Sunday, máa pè nọ́mbà mi 08039152449. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ǹjẹ́ mo pé ọfà àìsàn gbà, gbọ́ mi, wàá máa tinú àìsàn kan dínú àìsàn kan, ọfà ló bà ọ. Gbọ́ mi, tó o bá ń ṣe àìsàn kan torí pé o ti náwó náwó, o wá ti sú ọ, ọjọ́ Sunday ìtúsílẹ̀ máa wà. Gbọ́ mi, o lè dẹ́ Ọlọ́run wò, o lè wò ó púpọ̀, o fẹ́ débẹ̀ yẹn wò, ìwọ náà tra ẹ̀ wò lọ́jọ́ Sunday. Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìwòsàn tí ò kúrò lórí ìtẹ́, ó máa ṣiṣẹ́ ìwòsàn nínú ayé ẹ ní ọjọ́ Sunday. Gbogbo ẹ̀yin Ọlọ́run nínú ìpàdé àdúrà tó Olúwa gbé kalẹ̀ ní Sunday yìí ni yóò ní agbára púpọ̀ tí Olúwa fẹ́ ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún gbogbo ènìyàn. Òun náà ni mo pè ní ìtúsílẹ̀ lọ́wọ́ òkùnkùn. Ìtúsílẹ̀ lọ́wọ́ òkùnkùn. Má gbàgbé àkòrí tí mo pè fún ọ pé ọfà òkùnkùn tó ń bẹ lára mi jáde ní orúkọ Jésù. Àkòrí ọjọ́ Sunday ni mo pè ní ìtúsílẹ̀
kúrò lọ́wọ́ òkùnkùn ó máa ní agbára bí ọ̀fà bá bèèyàn ó máa ń fa àmú bọ́ ọ̀fà àmú bọ́ wà gbogbo nǹkan máa bọ́ ọkọ a máa bọ́ aya máa bọ́ iṣẹ́ gidi a máa bọ́ torí pé àìmọye contract tó ń bọ́ lọ́wọ́ ẹ ọ̀fà ló bà ọ́ njẹ́ mo pé ọ̀fà àìrọ́mọ bí a máa bá ènìyàn ìwọ tó yẹ kó ti finú ṣoyún kó ti fẹ̀yìn gbọ́mọ pọ̀n oṣooṣù ló máa ń rí ìbànújẹ́ wípé ha kíni ò dúró bọ́ mi dáadáa ọ̀fà ti bà ọ́ ni olúwa ràn mí ṣe ọ́ ọ̀fà àìlákojọ́ a máa bàyàn ọ̀fà àìlọ́kọ tàbí àìláya a máa bàyàn ọ̀fà ìkórira a máa bàyàn sórí pé ìkórira wà lára ẹ ọkọ ẹ kórira ẹ àwọn ènìyàn tó yẹ kó ràn ẹ lọ́wọ́ wọ́n a máa promise ẹ wọ́n a máa fẹ́lì tó máa tẹ̀lé ṣiṣẹ́ lóore lọ́jọ́ kan wọn ò ní padà ṣiṣẹ́ lóore mọ́ nítorí pé ẹ̀mí ìkórira ọ̀fà ìkórira ó ti ń bẹ lára rẹ mo ń padà

Bókè kábọ̀ sí yẹn sórí ètò ìní àṣàlẹ̀ yìí. Lórí ètò léyìí tí a pè ní ọgbà ìfẹ́. Lórí ìkànnì Glow. Akale si number one in Fanlaye Street, Ijapu Estate, nílùú Àkúrẹ́. Àwọn tó bá ń gbọ́ fún ìgbà àkọ́kọ́. Ẹni máa wò pé kí ló ń tí à ń gbé ṣe àti pé kí là ń ṣe lápá bí gan. Ìyẹn lórí ètò ọgbà ìfẹ́. Gbogbo ọjọ́ ń wẹ̀sẹ̀ báyìí. Láti àkókò yìí títí di àwògọ mẹ́wàá. Ẹ máa wà pẹ̀lú mi, ẹ máa wà pẹ̀lú ra wa. Láti máa sọ gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú yìí. Pàápàá jùlọ àwọn abala tó wà lórí ètò. Abala àkọ́kọ́ bẹ̀ léyìí tí a pè ní àṣírí ìkọ̀kọ̀. Ohun ojú ń rí o. Ǹjẹ́ mọ̀ pé ojú èmi gan ti rí. Pàápàá jùlọ tí bá já yín tán pé tójú mi ti rí ládùúgbà mo ti bẹ̀rẹ̀ ètò Lákùrẹ́. Tó kan tójú mi rí ngbà tí mo ṣe ń rédíò ṣiṣẹ́ kan gbà tá wà nípínlẹ̀ Èkó. Ẹ ká sọ pé àwọn yẹn mi fẹ́ sọ bẹ́ẹ̀. Ebi àwọn yẹn já tàwọn ríta pé àgbékalẹ̀ búburú ṣe ó sì yàtọ̀ sí. Ojú mi máa rí pàápàá jùlọ nínú ọ̀sẹ̀ tá a wáyé. Ìrẹ̀wọ̀n aṣọ̀ṣẹ́ nìkan. Èyí tó wá le jù láàárín àwọn ọ̀dájẹ.

ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.

dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláùràbí ọba tí ń bá wa ṣe ń gbogbo ògbà àwa náà tún rìn àtúndé lónìí àtúnyìn lógo elédùnmọ̀rẹ̀ fún orí ọ̀fẹ́ tó sún fún wa àlọlé tó kọjá àtúnlé padà lónìí àrídàmú àrí wàhálà gbèsílé gbèsíta òjò jẹ́ ìpín wa èyí tó júnú gbogbo ẹ̀ ni pé òjò arógun àkóbá àdábá nítorí ọlẹ́sù ń dọdẹ kìnìún ń dọdẹ owó ẹni tí ó pajẹ adúpẹ́ pé àbọ́ sínú páńpẹ́ àbọ́ sínú okùn tọ́ta dẹ sílẹ̀ olóòye ọkàn wa kúrò nínú okùn pẹ́yẹpẹ́yẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtúnyìn elédùnmọ̀rẹ̀ fún ọjọ́ òní tó tún bá wa láyé láàyè o lórí ètò agbọ̀nràndùn láti iléeṣẹ́ glo 99.1 fm èyí tó takàn mọ́lẹ̀ sínú ìjàpọ̀ nílùú àkúrẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí akínyìn pé ẹ tún ku déédéé wòyí ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò náà fún ti tòní wọ́n ní ibi abároko sí náà là ń fàbọ́ sí àwọn èèyàn wà ń kalẹ̀ láti tún jábọ̀ àwọn iṣẹ́ tí a fi lé wọn lọ́wọ́ ńgbà náà

0: ìbànújẹ́ ò ní wọlé wa o àní kábàámọ̀ ọ̀rọ̀ wọn ò ní yọrí sí ikú nínú oṣù yìí o ohun búburú ò ní bá wa wàhálà ò ní dé bá wa ohun tó yẹ wá tó yẹ ògo ọlọ́run ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ fún wa o ẹ kúlé.
1: Àmì ń tó yẹ wá tó yẹ ògo wa tó yẹ ògo ọlọ́run òun ọlọ́run ó máa ṣe fún wa. Pásítọ̀ Kúnlé Adébáyọ̀ ó mọ̀ tó jọ mẹ́ta.
2: Tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà. Nígbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀ nígbà náà ni Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Ìdí ni mo fi ń rọ̀ pé kó o dúró de Olúwa. Dúró de Olúwa kí o sì tújúká. Yóò sì mú ẹ ní àyàlè ẹ̀rù kì yóò sì bá ọ. Inú oṣù tí a wà yìí dúró de Olúwa àánú àfọ̀n lórí ayé rẹ̀. Wọ́sà ti gbẹ́kẹ̀lé. Ọlẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé òun kò ní jogún òfo. Dúró de Olúwa. Ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò.
1: Àmì wọ́n ní ṣàgbékalẹ̀ ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù
3: kò ju ká gbẹ́kẹ̀lé.
1: Ó ní kó ṣàgbékalẹ̀ dúró de Olúwa nínú ohun gbogbo tó o bá ń ṣe gba Ọlọ́run gbọ́ ìwọ yóò sì rí ìyanu. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò agbọ̀nràn dùn tó tẹ́ ẹ bá nígbàgbé ọ̀rọ̀ ìyá torí ọ̀rọ̀ ìyá yìí o torí pé wọ́n jẹ́ àgbàlagbà òun ló jẹ́ kí ọ̀rọ̀ wọn kó dàbí pé ó mumú láyà wa ìyẹn ìyá Victoria ní Kẹ́fàbùnmi tí Kábíyèsí Adéwálé bọ̀ bóyè ajagun agbádé tí òde tí wọ́n yẹ kán fún wọn láwọn owó kan iye owó tí wọ́n fẹ́ fún wọn gbà náà wọ́n fi díẹ̀ ránṣẹ́ ṣùgbọ́n àtìgbà náà rèé èyí tó kù lónìí lọ́la lọ́túnla ńlá tí wọ́n ń retí kò mà sí tí a rí kò mà sí tí a gbọ́. Kábíyèsí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ ṣì wà láàyè o a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìlú tí ẹ wà ìlú náà ọlọ́run ò jẹ́ kó dàrú ilé tí yín náà ò sì dàrú ọ̀dẹ̀dẹ̀ yín náà ò dàrú àbá yín dúpẹ́. ṣùgbọ́n Kábíyèsí bóun ló ṣe jẹ́ ẹjẹ́ ń kọ́kọ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n dá sí iná nítorí ọ̀rọ̀ ìyá yìí àgbàlagbà ni kò sì yẹ kéèyàn lárúgbó sílé kó máa fìyà járúgbó ń ta bàbá àbànà.
0: ẹ ṣe olóòtú mi ò yájú sọ́ba mi ò dìtẹ̀ sọ́ba ẹni tó bá rọ́ba fi ń lọ bá ń pa ṣùgbọ́n ọba báyìí tó bá kọjá ààyè ó ti ń lọ sátìmọ́lé òótọ́ ò ní pé ká máa sọ ọ̀rọ̀ mi ló ní gbọ́ ò dẹ̀ ní pa mí ni pé orin ṣìnà kan ló mà kọ olóòtú ó ní abẹ̀rẹ̀ ó ní ọ̀rẹ́ ò gbà á gbé wọn lé bẹ́ẹ̀dì wọn jábọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn.
2: kọ́lìntì ló kọ́
0: náà ṣìnà peter
2: ni
0: ṣìnà peter ló kàn abẹ̀rẹ̀ ọ̀rẹ́ lòun ò jẹ́ lẹ́yìn àpọ́nlé àbùkù ló kan èwo ló ní í ṣe abẹ́rẹ́ kan báyìí Kábíyèsí ò lówó lọ́wọ́ lè ní òní lọ́la ìyá yìí dẹ̀ ti darúgbó tútù ń ṣàìsàn míì báyìí tó wá dáa bẹ́ẹ̀ ká wá kí gbé yín rọrùn ìyẹn ló lágbára jù ọ́ ẹ jẹ́ ká sọ òótọ́ òótọ́ sọ wádùn mi nímíra ènìyàn ní yín ẹ̀ lójú mẹ́rin ìwọ̀nba iyì àfínlá fún yín iyì tó wà ń bẹ̀ la fún yín pé Kábíyèsí tí ká bá kúrò ń bẹ̀ sí ó tún da tèṣí nìyẹn ẹ jẹ́ ká sọ òótọ́ yóò sọ wádùn mi nira ọ̀rọ̀ mi ò dáa torí pé kí ni ẹ jẹ́ ká sọ òótọ́ Kábíyèsí mélòó ni àmọ́ mọ́tò tẹ́ ń gun amóye epo tẹ́ ń rà sí náà àdàmà àdúgbò tẹ́ wà ọmọ ilé tẹ́ kọ́ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ torí pé kí ni ṣé ẹ fẹ́ pé kí Kábíyèsí Àkúrẹ́ kó dá sí ni lérí èló a rí yín náà a bá yín pàdé ní patí kan àmọ́ bẹ́ẹ̀ ṣe fàájì ńbẹ́ bẹ́ẹ̀ ni mi ì tọyàn àfẹni tó bá máa tọ kándù bàbá ẹ̀ sanwó ìyá yìí àgbàlagbà ni ó tún ti ṣàárẹ̀ báyìí ṣàárẹ̀ rẹ̀ ló fi fún yín ni àbí pé ẹ fẹ́ pé kó kú kẹsẹ̀ wàá náwó lórí bẹ́ẹ̀rì ẹ̀ fáwọn ọmọ ìyẹn kì í ṣara o ẹ jẹ́ kó jẹ nínú ogun ẹ̀ ẹ jẹ́ kó ná lásìkò tó lè ná kó máa fi ẹkún àti òṣè tàbí pé mi ò mọ̀ kó fi náwó yìí Kábíyèsí ó kù sọ́wọ́ yín.
1: wọ́n ní kì í dánwò ẹni ká dànù wọn ló kù sọ́wọ́ Kábíyèsí pásítọ̀ kí lẹ rí sí.
2: kì í sọwọ́ nìkan ó kù sẹ́sẹ̀
1: sí gbogbo ara
2: ó kù sáyà ó kù sórí gan-an.

0: ya o ye pe mi
1: abi
0: ya gan loje edo kan temi nbe
2: ara o to ya
0: fmc owo ta kokko ti e gba 100 abi nkan ti e san fmc lo gba lowo re
1: gba lowo won
2: o to ni do mi
0: ele to tun wa ni lo te tun bere si bebe awon dokita gan lo tun bere si ba pe ajagun ode pe dakun e ba wo na ke so kini ri ya yi nse ki lo pe ani ko da won lohun ajagun ode bo wa ni e ku mura jesu njo ta pe kan njo ti mu ta jo soro kan ni alpha ori oro mama e mo try no mo gbianju so titi ko se to pari ma se
1: yen ju to koja ni o
0: july koja august na tun o tun lo
1: o tun te koja
0: august na tun te koja bayi oba boboye ajagun gbode ode abi ajagun gbade ode yes eyan kukuru abi wa kunkun eleyin ko le gbare lowo mama yin ko le deta be ni aburo yin lota ta ba pere aja a pere koko ta fi si
1: ta fi se
0: bibeli te je ko ye wa ni ikorita kan obirin kan lo wa ba adajo pe da ko gbesan mi lara awon eyan yi gbesan mi adajo e wa wo pe ko won se to ba ye ko to jesu wa bi won le re pe ti adajo aye ba le ronu bi eleyi melo melo ni ma ba tin be lo run pe a si gbesan o o le mi yo gbesan lara won ota mi lati iran kini iran keji iketa ikerin ikarun o lara won to feran mi atawon ti o feran mi pelu ajagun ode oro re lode enu o so na lekan pe so pe ki se yin le gbalẹ ki se yin le tale sugbon won ta won sanwo ibo te tale fun se bo sanwo ingba buro yin de gbowo kilo ti o sanwo yo nya odun ke wa ma lo bayi 250 pere en lo wa di han to yi awon to de lo sibi jesu yin won so be pe okoja be e de ri 150 yo ni ya san fun mo jori be oruko rere soju woro nfadaka e so wo fun ya oni bo won ohun bo won ti e rowo na ani ko won sa te na wo si lera awon ko mo ku bayi abi bi so ko won a lo ku bayi nitori pe ohun oro yen wo mi lakin yen mi ara tori pe mi o loko tori pe mi o bimo tori pe mi o se kini tori pe mi o sawo tori pe mi se ta ma lomo se jo ma fi ye je mi bi ele iya yen soro o bohun so pe ajagun ode boboye adewale e wa gbogbo ona ka sanwo ya ifun e ti gba pe fe san idi niyan ti ya fi so pe yin lo daruko ka pe so pe to emi ko mo ta aburo mi ni o e je ko lo ma aburo mi ka jo lo ma fa o la bi are ball game sugbele to wa nle yi eyin la mo te je lo ss leri pe ma san lati no su kefa leni titi pari osu keje e san yoku ore o lati gba na lo owo yo lati fi se nkan mi o sugbon ta rugbo yi ni e ni oyo iya wo 79 lo bayi to ba ipa pe ah mi ni so ju be lo e ma jo pa pe e ma jo tattoo e san owo e fun a je be e dale pada iyi ti ibo ti ko sori e ki won owo danu to ba se be to ba lohun otale mo ohun otale ile tegba lohun e da pada fohun bo le se fe fa ti o tora won ko le tora won na fi nbe yi pe e ma je ko ri be ajagun ode ode legbe sinigbo legbe goba la nso o baba ko korun to ba ye wa ibi to ti niyi niyan o baba ko sowo to ye wa ibi to ti niyi niyan o eran ti pe aso fun oba david pe ah enikan si ni ewure kan ngba te enikan ni ogbe ewure kale mo fi sa pere be yen ewure po lo ninu agbala e owa lalejo owa re pe ewure te nebo re iyo kan soso yi inu n fe lo o de gba funra david lo ni to wa se pe ohun ni o eni yen orire oni sun lori e ni jo yen o mo li de da lo pe iwo gan
1: ni eni na
0: iwo gan leni na ena ti bo se gba iyawo raya to titi raya soju ogun lohun te lo pa ni leni danu so eja ma ro nkan tori atubotan tori oni ko tori ola ni eyen moju owo iya iku lara yin e mu ku lara yin e sanwo yi e wa wo n to ma ma gbe yin jade bọlọhun ba tun ni sibu ri jimi kale olotu o so le na mo dale
1: oda kabiyesi adewale bo boye ajagungbade ti ilu ode nitosi sinigbo itosi igobambeun kaniki se pe e fun ara yin fenu ara yin so wi pe e san wo yi nkan mi la ba ma so sugbon ngba te ti le fi owo so ya wi pe e san wo iya yi e tun da wa lojo titi ojo bayi ojo na koja osu ti e koja osu kini ikeji keta asi wa fa edo lori ororo inu yin de ndun e wa nbi ti e wa e ngbadun asi feyan kan sinu inira e feyan kan sinu isoro e feyan kan sinu ibanuje ki wa se eyan kan lasan arugbo eyan e dakun yoba ti arugbo ba fe fi ile aye sile awon oro to ba jade lenu won ki la ma npe maybe bi ase ni
2: abeni ase adura ni iko to ba de te wi tori pe ibi to nlo lo iwa koju si
1: abi
2: ko da da ka gbalagba ko sure adakeji fun eniyan ko to le ri pe o tun gbegbe ile atasi de toru o mo gba to se o mo gba to soro wa ma ba de bi to gun te nja yan wa ma pa ro mo rogun iya ati baba afowo afare ni kabiyesi o
1: ina ba ni
2: kabiyesi o
0: baba bana we di soro re
2: kabiyesi o
0: oro wa oni di yeye gbogbo yeye wa ni o da yeye
1: amen
0: ajagun gbade ode e wa woro kan fi sada baba tu ko lori eto a tun pe e wa woro kan fi sada e wa 150 yo ni ya jade sita ka lafia to won lagwara te ba gbe lori osun won pe ko ye ko ti interest e mo ye ti interest re oje
2: atodun me wa seyin
0: ti gbogbo awon ojogbon de gbera wa ba yin e se leri pe ma send 100,000 ba ni lose to nbo e send yen lo to o de to wo ya ye loju ese iyoku lo wa de pe nda ko buru e de mo pe program yin ko se ti ya o ma nbe mo fe so pe movement yin gan nbe yen bi mama gan se mo ko ye mi that gbogbo bo se nlo bo se nbo ni won tun pe wa pe kabiyesi mo de pe lana kabiyesi mo de so fun lana kabiyesi de se kini lana ijesu re yin ko ba se ga ra jesu se yo jesu
1: eyin jesu
0: so ba ri yen se ri niyan en de kan se je kokoro
1: abi kini ya nje
0: ko se ri ri tori ba
2: o je ogun
0: ogun lo to nje ba ogun
2: ko ma
0: ko ma ko
2: tablet
0: to bi ti yen de do niyan ba wa nkan se si
1: o da o kabiyesi o dowo yin oni ki dowo eni ka danu o ti dowo yin bayi ara to ba wa wu yin ele da pelu iya yi eyin olorun fun yin lori ofe e sodun e njesu iya njo ogun lo se bitu abi o da bo ba se ri bo ba ye ko ri be eyin na e fokan ara yin ro ke fi nu ara yin se idajo wi pe so ye ko ri be ke kan wo wi pe ti iya e ba je iya mi nko ke eyan kan wa wa nipo kan ko ma se bayi si iya to bi mi kini won se emi gege bi oba ilu kan kiru iya bayi ko ma je iya to bi mi lomo latowo enikan kini won se eyin ero fun ara yin be ni soju be lo sugbon egbiyanju e toju iya yi o ti wa lojo ale o ale ti ina e ni rare mi o ni soju be so ni awon eto ti a se koja moranti ti awon mama Ademoye fun mi layo ti won mu ejo sovio akin pade awolo ki won mu wa akínpadé àwọ̀lọ̀ fúnra wọn wá bí ń gbà kan tẹ bá sì rántí gbogbo ẹ̀yìn tẹ ń tẹ̀lé wa tẹ ń gbọ́ ètò agbọ̀nràndùn ọ̀gbẹ́ni akínpadé àwọ̀lọ̀ wọn wá bí fúnra wọn lórí ètò yìí wọ́n sì ṣe ìlérí lọ́jọ́ náà wípé ibìkan ilẹ̀ pọ̀ sálálú ibìkan ẹyọ méjì lọ́wọ́ ńbẹ̀ ibìkan ẹyọ mẹ́ta àwa ní kí wọ́n mú àwọn èèyàn wa yìí lọ kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ yìí àtìgbà náà láti ń retí tétí bá gbọ́ àlọ ó yẹ kó tún gbọ́ àbọ̀ ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ láti ìgbà náà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run màmá fúnmilayọ adémóye wọn wà ń bí ọkọ wọn náà bàbá adémóye àwọn náà wà ń bí ọ̀rọ̀ ti wá níyanjú ni àbí ò níyanjú ẹ gbọ́ màmá.
3: Kò níyanjú torí ó ní òun amúwa lọ lọ́jọ́ environmental àwa tà sí ara.
0: Environmental ti wo ń bẹ̀ ṣé ti tóṣù yìí tóṣù August àbí ti July.
3: Ti August. So àwa wá ní òun ti wọ̀n síbẹ̀ pé ká lọ bẹ̀. Àwa lọ bẹ̀ àwa àtúpè lórí iṣẹ́ tiẹ̀ dáadáa pé àríbẹ̀ ó ṣàjúwe bẹ̀ àwa lọ bẹ̀ àwa rí igi tó fi ṣe bẹ̀ ó ṣe igi síbẹ̀ ṣùgbọ́n àmọ́bi tó dé lòkè àwa débẹ̀ àwa ní àtiri ṣùgbọ́n àmọ́bi tó dé lòkè o àmọ́bi tílẹ̀ ń dé lòkè ó kàn ṣe ní ìsàlẹ̀ ṣá àwa délé àwa kò sí láti gbà yẹn o kò mọ̀ gbé kọ́ o.
0: Ọ̀gbẹ́ni Adékayé Awọ̀lọ̀ àkọ́kọ́ ìwọ àti bàbá Adémóyè 5 and 6 ni kí n pùtì ẹ̀bẹ́ yẹn torí ó ga lọ sọ pé ẹjọ́ ń ṣiṣẹ́ síra ni ṣùgbọ́n sẹ́ni tó wá mọ̀yàn dẹ́júdẹ́jú tẹjọ́ ń ṣiṣẹ́ síra sáàánú ẹ̀ kéèyàn tún mọ bùjẹ́ fẹ́ yìí sí lára ẹ̀ ẹ sọ fún wa pé ilẹ̀ tó wà ní odò wàhálà ń bẹ lórí rẹ̀ gbèsè òkun wọn fún wa wọn ta ń bẹ̀ wọn lọ mú mẹ́ta lọ́dọ̀ àwọn olùpọ̀nà náà lóńdó ròdù àbí ìbò lẹ̀ wá bàdé ni wọn ní ìsìn wọn lẹ mú àwọn délẹ̀ sílẹ̀ tó olùpọ̀nà ilẹ̀ ń sọ yìí ọkàn fìgì sísàlẹ̀ rẹ̀ kí lóde tó wọn mú yín débẹ̀ ọlọ́run yọ yín tí táwọn mí ọ̀wá bá yín bẹ̀ pé kí lẹ̀ ń sí lórí ilẹ̀ wa torí sọ̀fíà ọkọ ló mú yín débẹ̀ tí sọ̀fíà ọba mú yín lọ bìkan ẹ dákọ ẹ mọ́ lọ síbẹ̀ kò sí nǹkan méjì ju pé èèyàn máa wẹ̀ yọ yan kankan ni. Ọ̀gbẹ́ni Akínpadé Awọ̀lọ̀ sọ̀fíà ẹ yọjú sí wa lọ́jọ́ mẹ́jọ lórí ètò agbọ̀nràndùn ọjọ́ Thursday tí mo jọ́ tá à ń gbohùn sílẹ̀ ọjọ́ Thursday láago 12 ẹ yọjú sí wa ẹ já mọbi tí a dọ̀rún lásí tẹyọkan tó wà lẹ̀ ta ní kágbá rìsíìtì rẹ̀ ń bolẹ̀ báyẹn náà dé.
3: Àpẹfọ olówó àfun ní 15,000 ó ní ó ti kú 15,000 ká fi sí kọ́ a lè gba rìsíìtì.
0: Ǹda bẹ́ ẹ bá ti ń bọ̀ ní ọjọ́ tá a sọ yìí ẹ mú rìsíìtì yẹn dání. Àtòní mòní kò tó àtàná àbí àtàná màná kò tó àtòní mèní ẹ mú rìsíìtì ilẹ̀ ti ẹyọkan yẹn mú dání. Èyí tó tún jẹ́ mọ́tò ńdó ròdà títí odò torí walls apart ni wọ́n ọ̀nà wọn jìnnà síra wọn ọ̀nà wọn jìnnà síra wọn gidi ẹ jẹ́ kọ́ wá jọ sọ lórí ètò ń bí ìka mọ ibi tẹ bá bá dé kò sí pé fẹ́fẹ́ fàní ọ lọ jẹ́ lòǹdó ròdù bó ṣe pé mẹ́ta mẹ́ta náà wọ́n dẹ̀ pé tí bá ti gbà táwọn bá ti gbà pọ́ tíyàn bá dẹ̀ ti yanjú táwọn náà ti fọwọ́ sí pé ọtí àwọn ọlọ́run bẹ́ẹ̀ tí ìwé dẹ̀ wà lórí gbogbo ẹ̀ lọ́bá tán sọ ọ̀gbẹ́ni Awọ̀lọ̀ à ń pè yín o à ń pè yín ẹ̀jọ̀ ojúsọ lórí ètò agbọ̀nràndùn ní glo fm 99.1 ìjàpọ̀ nílùú Àkúrẹ́ ní ọjọ́ Àlàmísì tó ń bọ̀ bàbá ẹ fẹ́ sọ kankan.
3: Mẹ́rin ló wà
1: bàbá
3: mẹ́wàá ló wà lọ́wọ́ ẹ
1: lọ́pẹ́ lọ́rùn tẹ fẹ́ sọ
0: ṣé ilẹ̀ mẹ́wàá ló wà lọ́wọ́ ẹ báyìí tó ebi ń jẹ́ ìjọsọ tẹ́lẹ̀ náà ni àwa ń tẹ̀lé ilẹ̀ mélòó ló wà lọ́wọ́ rẹ̀.
4: Mo ti wá lọ síbẹ̀ ní ìjẹ́rin mo lọ síbẹ̀ fúnra mi mo ti ní last week Thursday ó mú wa lọ síbẹ̀ ó ibi náà kò mú wa lọ síbẹ̀ ó ní àjọ lọ síbẹ̀ gbà tí a wá ní afẹ́ débẹ̀ ó ní àwọn ọmọ tí dé ó wá ní kémi lọ síbẹ̀ mi wá lọ síbẹ̀ mo wá rí bẹ̀ pé ó fi igi síbì kan lọ báyìí kò ṣe ojú mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ ó ṣáà ṣe ẹ̀yìn nìkan àwa níbi olóde níwá níbi olóde níbi kejì àṣàrí pé a ka igi mẹ́ta tó dé tó dó so pàtàkì igi mẹ́ta awa ni o ye ka ma bread ati lent but a ri bread bayi meta a ri lent meta pe o ye ka ri lent meta pe bi to de wa ka ma lowo ile nile o wa ni odo keji o wa lo be o wa lo be a wa be si pe
0: wa gbe call
4: mo
0: call de
4: ring o bi to je kan wa niyan
0: abana
2: mo so ni ojo kan pe enikan wa down o wa pe mi o ni bawo ni mo se soro si so fi obe mo ni kini o ni se bi omo so ni ko gogo ba iya e nigba ta so pe enu so fi o idun pe ko mu won de ri be ngba yen alaye to se be ni pe sugar lenu e wa ngba yen e wa wo bi to ja si o ko si ona ko ona bayi baba o suku so wo won ojo ti o ba di pe boya so fi won o wa tabi kankan be to ba so ga won la lo fejo tun pe ko ma ko ere ba awon yoku to ku ko ma ba di pe ondo state ninu awon surveyor bakan ni won ri tori pe ta ba bere si soro ta ba ka iru inu iru abaje ta ba bere si so pe surveyor bayi o sele si mi sugba to wa wele bayi to mu won to je pe ka akata leyin mejeji bibele ti pari oro oni ara ile ni lo ta ni oni inu mi baje nitori pe ada
0: eniyan
2: tori pe ironu won lojojumo ibi
0: ni
2: e ri bayi o je ton be o tun wa da won ni pe o saye pe ke tun je omo baba a se nreti surveyor ka ma ti soro jo lori e gba ta bayi re amo kan ti to ba ba jade a ma so yen oloto
1: ogbeni akinpade awolo awon jogbon ti da si oro yin won ti soro sugbon e to se koko ju nbe ni pe niwon igba to je ise yi le fin jeun to je ise yi le fin po aya te fin po omo esin fe ke tubo ma ni lo siwaju nipa ise yi emi a pa aro wa kan si yin iyen ni wi pe gbogbo ise te ba nse e je ki oruko yin ko je koko lokan aya yin e je ki oruko yin ko mo mu loroko aya yin pe to oruko mi o gbodo baje oruko to ba ti baje abuku lo ma mu ba nto loruko ni gbogbo bi to ba lo oye yin ti e ba ri poruko yin wulo fun yin e mo yi odun te fi sise e mo yi odun te tin da bobo ko yi mo mo pe bi akinpade o ba joko baba yin awo la joko baba yin e si tin di oruko yi mu lati opolopo odun seyin e mo wa se debi ti o ko ya ti ara ti talabuko tori mo mo pe yin ni kokko lo njoruko yi e ma je ki ere ko taba oruko yi lati odo yin awon ti won je na ko ma di pe gbogbo bi ti won ba de won ma ti ara yin tabuko won e dakun tori olorun ogbeni akinpade awolo gbogbo ọgbọ́n tí ẹ bá lè dá ohunkóhun tí ẹ bá lè ṣe kó tó di pé a tún ṣe ìgbohùn sílẹ̀ ní ọjọ́ àlàmísì tó ń bọ̀ ẹ jẹ́ ká mọ ibi tí ẹ bá ọ̀rọ̀ yìí dé kì í tí ẹ ṣe pé ibi tí ẹ bá dé ẹ jẹ́ kó níyanjú ẹ jẹ́ kọ́rọ̀ yìí níyanjú kó tó di ìgbà náà tí a bá máa rí yín ní ọjọ́ àlàmísì tó ń bọ̀ ṣe ló yẹ kínú wa ó dùn sí yín ka gbóṣùbà káre ọmọlúàbí ka gbé fún yín nítorí náà mò ń pàrọwà sí yín ni àti ilé dá yín lẹ́jọ́ àti ilé sọ̀rọ̀ burúkú sí yín ṣùgbọ́n nítorí iṣẹ́ tẹ́ fi ń jẹun nítorí àwọn ọmọ yín tó wà léèwé nítorí aya tí ẹ ní tí wọ́n ń káàkiri tí wọ́n sì ń lo orúkọ yìí ẹ mọ̀ jẹ́ kó bàjẹ́ ẹ já rí yín ní ọjọ́ àlàmísì tó ń bọ̀ ojú òní ti gbogbo wa mama àti bàbá adémọ́yè eje ki a se ni suru die se e ti wa si bi oni eni ba ti sadi ogba in logba ma ngba o ti ti dodo ngba e ti wa sori eto agbonodun oro yin aniyanju amen lagboro olohun eh gbogbo e a foriti a fori mu si bi kan laipe e de rerin ayo sugbon to kan ma nfun mi ni concern ni pe bi oro e ba niyanju bayi gbogbo wo te fi ngbo kada ogbe na wo lo ni fun yin
0: won to le ma gbe wa
1: abi
0: a ya o bi so
1: won to le
0: ko won te ti rile la won wa after tori gbogbo le yin na ki ti pa ngangan lo tun ni ana ba mo yan get e
1: abi
0: be ko awon ni merin won ni mefa nbi kan won ni merin kan gbogbo e ni o de ma to ro so nbi ba to de mo yan lo na lo pe se bi mama e so pe ohun ti nile merin kan lowe oni be ni ko so ko ji yen ti mefa ti baba so ko ji yen eh oluwa ran wa lowo e temi kan mo ni pe egun tin de bi ati yo o tin dun hun bai yo yo tan e ba tan pe le ti wa lo lo le wa londo road lede wa ni odo njo to ba ti fe lo sibe eni o pe wa dani tabi ke pe wa dani iyan a duro daada ju pe kokan lo bai ko lo bai ko mo ti fi gisi bi kan lo wo kini je be lori ile bi te yan mo te tele eyin na ti e beru be ba ti lo eh olohun ni yan ni je pin wa
3: amen
0: e si kogun akoyo tomo to lohun gbe yin la go olopa olohun mo ko yin yo
3: amen
0: eh olohun mo ja se legba ka ba kamo si yan gba sile
1: abi
0: eh ta ba gbo mo sile to tun ni
2: lulu gbe mo mo ka ma gba sile
0: eh to ni lulu ohun olu landlord ohun olu landlady ni eh enu e lo ko si yan ohun o ba ti nbe so e ma binu ni mo ri be le kokan ni mo ri be le kokan sugba to ra awon olopa wa e jowo e je ma se iwadi doju ami e je ma se iwadi doju ami ka ma kan ma tete se nkan girigiri oto ale leni ni musan eh ba leni musan yi oni kan yoku wa mu kikan yi oni kan yoku mu kikan te ba gbejo wa e da soto e da sosi e wo kodoro be ti beli so niyan oni e wa de gbogbo daju ke dede ti si otito be mu ma dale sibi kan se wa de pe ka ma gbara wa loju ka de pa nko an lo ko olopa wa eh so da be babun baba te lu aluki aluki e ti e bere yen wo sugbon baba ni sakara rada to eh mo ba ti ri be en e gba loju to loju odun ki wa ni won fe so si eh so ba ri yen se je niyan oluwa yo ran wa lowo so e jo e ba kesi akigbade temi na ba se wo number re ta ba ri ka tun pe ko le tete da wa lohun ko wa sori eto ka wa jo lo so ndo road gbogbo nte ni yo se la ni osu
1: ati odo
0: osu kan na lo pe osu ka bo osu meji na lo pe ngba pe wo fi ni yanju gbogbo re titi koja lo bayi tori pe ben ba ndajo po da odun kan odun kan pe po odun mewa nbo wa kola so nte yan ma ro niyan ma se gba ma sawo ma se kuku baba sasun bibeli ni ko ma so pe ti olorun ba je ko fi toluwa saju live to Oluwa saju gbo e asabanta emule mofo ni o eseun
1: ajanjan eyin ojogbon mi ojo ni tin ogbe ni akinpade awolo to oro nu o odowo yin o ese re ko dara asiko ti yin le waye baba to lo ko won ti lo eyin lo lowo e ma je o baje baba akomo lafe ojo ni joka baba komo lafe ojo e dakun eyin ti e ba mo won e ba so fun won pe e gbo ko won lori eto agborodun ni glow fm lori oro ogbeni godwin oshare daddy patience ti awon nla won wa ni dafok area ni joka lakure lori oro o sele ko sele baba olorun abuku fun yin olorun a pese fun yin inu 160 es 100 kilo wa kila wa le so po de ti ogota to ku wa tun di isoro lati gba yi wa baba edakun tori olorun agbalagba ni yin agbalagba gidigan ẹyin ọmọ baba kọmọ láfẹ òjò níjọka ẹyin tẹ jẹ ọmọ wọn tẹ sì ń gbọ ètò yìí ẹ dákun ẹ mọ jẹ kí nkan kínkín kó tapo sála bàbá yìí ọ̀nàkọ̀nà ẹ bá wa wá èyí tó kù nínú owó yìí fún ọ̀gbẹ́ni godwin daddy patience ẹ ń tí ò bá ti fẹ́ káyọ́ ó la máa
0: disàtẹ mọ́sà ni
1: bẹ́ẹ̀ ni
0: wọ́n á mú su ti ẹ̀ lé sùúrọ̀ yẹn ká sì kaná
1: bẹ́ẹ̀ ni o
0: ẹ rí àárín yẹn gan 100 àkọ́kọ́ gan ẹnìkan náà lọ́sáré ti bò wọ́n láṣìírí
1: àbí o
0: yẹn náà ń béèrè ẹ̀ báyìí so àwọn dàn ṣe lérí pé kí gbogbo náà ni yóò jáde ẹni tó fi yẹn bò wọ́n láṣìírí lóhùn kì í yẹn ṣe torí ètò sì ṣe pé wọ́n mara tó jẹ́ kó sáré ṣe pé àwọn ọ̀fẹ́ kó kọ wọ́n jáde bó ṣe ń jáde yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn náà wàá tún pè mí pé tó kí ni yóò mọ̀ tí ì bọ́ sí bí ó ṣe kó rí o mọ̀ wọ́rì ẹ kú mara tẹ́ tẹ́lẹ̀ náà ni olùwà dìde ìrànlọ́wọ́ so bàbá ọ̀rọ̀ rẹ lóde ẹnu ẹjá ètè wá nǹkan ṣe sí i tá a bá fi nǹkan ṣe nǹkan àṣírí ẹ jẹ́ kó wà láṣìírí tàbá dẹ̀ fi nǹkan ṣe nǹkan ṣe bòńkẹ́lẹ́ àbí sọ́nà nàìjíríà àti bòńkẹ́lẹ́ àti gbogbo ẹ̀ so bá a ṣe ń fi ojú àgbà la fi ń wo gbogbo nǹkan wọ̀nyí pé ẹ tó ti wà overnight kò síbi tó ń sá lọ kò síbi tó ń lọ ṣùgbọ́n kí nǹkan ní nǹkan tẹ lọ́wọ́ lákòókò ló ní yìí o ọmọ ṣòbò àbá ọmọ ló kọ̀ọ̀kan mọ̀ náà yẹn ń sẹ́ èèyàn bá pé 1 million ó lọ pọ̀ fẹ́ lọ gbé pásítọ̀ ẹ mọ̀ gbé pásítọ̀ fi pásítọ̀ lẹ̀ bàbá gan náà ò lè gbé gbogbo dé àgọ́ ọlọ́pàá náà tòótọ́ ọmọ jẹ́ o màá sán o èyí náà tí wọ́n sọ náà ni òun sọ pé káyọ̀ torí ẹ̀ lọ kò wọn ò ní fẹ́ kí ìjà kó di ìjà so ọ̀sáré torí òun náà ò yéé pè ẹ mọ̀ bínú sáfọkànbalẹ̀ pé gbogbo à ń níyanjú pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ní tèmi lè sọ ní àárín ẹni ẹ kí bàbá kọ́mọ láfẹ́ ọjọ́ ti ń lọ ó ti ń pẹ́ jù ó tún ti ń pẹ́ jù ẹ mọ̀ jẹ́ ọpẹ́ tó báyìí ó ti ń pẹ́ jù ẹ já ètè wá nǹkan ṣe sí i.
1: Ẹ̀mi náà fẹ́ gba bàbá lámọ̀ràn.
2: Àgbàlagbà ni ṣùgbọ́n àwọn ọmọ ni máa tẹ̀rẹ̀ ni máa pàrọ̀ wà sí kí àwọn ọmọ ṣàánú bàbá ó máa di pé wọ́n wá fẹ orúkọ wọn ẹni tí ò tó kọ̀ọ̀kan wá ń yí ńlẹ̀ nínú orúkọ.
0: À ń gan sọ pé àwọn ní pé àwọn tún mẹ́nìkan lọ bí ilẹ̀ kan so kó owó sáfìlẹ̀ jáde lọ́jọ́ káwọn òye káwọn jáde mọ́ ṣùgbọ́n àwọn tún mẹ́ni ẹ lọ́bẹ̀ òun náà tún dá ìparí oṣù náà tún ti parí o.
2: Onídẹ̀ẹ́ yìí ajá kí àwọn ọmọ náà kó gbìyànjú èké lónìí ìbànújẹ́ ò ní wọlé wa o orúkọ wo dẹ̀ ní bàjẹ́ ẹ̀jọ̀ bàbá dàgbà kì í ṣe ẹni tá a lè wọ́n lẹ̀ kì í ṣe àwọn tá a lè sọ̀rọ̀ sí tí wọ́n bá ru dáadáadáadáa owó yẹn gan pọ̀ ju yẹn ṣùgbọ́n ìyẹn kọ̀ ni pé kò ń yọ tẹ̀ kúrò ń bẹ̀ bóyá eléyìí tó kù bóyá wọ́n ti fi jí ni àmọ̀ ṣùgbọ́n eléyìí tó ṣe pàtàkì ẹni tí ò lépo lójú yìí kó má di pé ọ̀rọ̀ ẹ̀ ṣe bákan torí tí ọ̀rọ̀ yẹn bá ń débì kan báyìí á tabà wá náà a ní ṣe bí àwa ni ò jẹ́ kóun ṣe fẹ́ lóhun a ní òun ni ò jẹ́ kí wọ́n ṣe báyìí tí wọ́n bá ti ń pe kinní tá a bá péré ajá tó péré ìkòkò tí wọ́n fi ṣe bàbá ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀yin ọmọ bàbá ọlọ́run àlàyé a máa gbọ́wọ́ yín ga
0: o ẹ̀jọ̀ bàbá kọ́mọ láfẹ́
2: níjọ̀ka
0: ẹ̀jọ̀
2: ẹ̀mọ́jọ̀ká ẹni tí ò tó nǹkan kan owó tí ò tó nǹkan wọn ní kàkà kí aṣọ ẹgbẹ̀wá kó gbé èèyàn ṣubú èèyàn fẹ̀ tó pa yábọ̀ ràkúrẹ́ amẹ́sẹ̀ ìyá sọ̀dànù ẹ̀jọ̀ dípò tọ̀rọ̀ tá a fi di pé ọlọ́pàá tí ò mọ kankan tó ṣẹ̀ ń gbé pópó tó ṣẹ̀ ń darí èèyàn tó fọwọ́ darí ẹ̀ kì í ṣara ẹ̀ ẹ̀jọ̀ bàbá ọlọ́run á pèsè fún yín o ẹ ṣé olóòtú.
1: Ẹ ṣeun ṣeun ẹ̀yin ọ̀ṣọ̀gbọ́n mi pásítọ̀ Emmanuel Erinfolami nítẹ̀ ìbẹ̀rẹ̀ ètò yìí ẹ rántí pé ẹ̀yin gangan gangan ni ọ̀gbẹ́ni Godwin mú ọ̀rọ̀ ẹ̀ wá bí.
0: Ọ̀rọ̀ ẹ̀ náà ló sì ń jẹlẹ́nu lọ́tún la.
1: Ó kọ yín gangan gangan ni wọ́n dá lórí ètò yìí ẹ̀yin lẹ wá ta mọ́ bàbá kọ́mọ láfẹ́ òjò fáwọn lónílẹ̀ ẹ̀yin lẹ bá wọn rà ẹ dákun ngbọ̀rọ̀ sì ti rí bó ṣe rí yìí pásítọ̀ Emmanuel Erinfolami mo fẹ́ ròyìn ó bá ní ọgbọ́n tẹ lè bá wa dá sí kó wo ọkùnrin yìí kó tẹ̀ ẹ́ lọ́wọ́
2: kó yé pariwo yín
1: kó yé pariwo nítorí ẹ̀yin gangan gangan ló ń pariwo ń gbogbo ògbà kò mọ bàbá rí bàbá gan sọ pé àwọn á sanwó ẹ̀ fún ni ṣùgbọ́n ẹ̀yin gan tó ń dárúkọ yín yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run àdúrà wa sì ni pé ká gbo ìjọ ọlọ́run túbọ̀ máa gbèrú sí i ṣùgbọ́n ẹ dákun ohunkóhun tẹ́ bá lè ṣe pásítọ̀ emmanuel erinfọlámi ohunkóhun tẹ́ bá lè ṣe ẹ bá wa gbìyànjú ẹ bá wa ṣe ẹ jẹ́ kí ọ̀rọ̀ owó yìí kó kúrò ńlẹ̀.
0: Orí òní débi.
1: Àbí o.
0: Káwọn náà nílẹ̀ kan nílé lórí ńlẹ̀ ṣe.
1: Ńlẹ̀ ṣe àbí.
0: Bàbá dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ mọ́ bàbá légún ẹni òjò tí ọba bẹ̀ jó mọ́ kò sẹ́ tí mú yàn sí ẹ bá wọ́nà bí owó ọ̀sà ti jáde.
1: Àbí.
0: Kí ọ̀sàrẹ́ wà lálàáfíà.
1: Àbí o.
0: Ìyàwó ẹ̀ náà dákẹ́ àti ẹ̀gbọ́n nǹkan lórí tìyàwó náà mọ́. Ìyá pẹ́ṣẹ́ǹtì bọ́ bá tiẹ̀ lọ́ọ̀fẹ́ mọ́ ìyẹn ò ní pé nítọ́ dà yín pọ̀ kò sí fọ̀bẹ́ bù. Pẹ́ṣẹ́ǹtì wà ń bẹ̀. Ṣé pẹ́ṣẹ́ǹtì ni
1: àbí pẹ́ṣẹ́ǹtì
0: àbí owó ni ń bẹ̀.
1: Pẹ́ṣẹ́ǹtì ni.
0: Torí kí ẹ̀yàn mọ́ lọ mọ́ pé pẹ́ṣẹ́ǹtì. Àtọ́ wà lórí dúpẹ́lẹ́ àìsàn
2: ni. Àwọn àgbà láàrin.
0: Àwòtọ́ ọ̀rọ̀ ni ìyẹn gbọ́dọ̀ lá ẹ̀ la lọ́rọ̀.
1: Pẹ́ṣẹ́ǹtì ni.
0: So ẹ wo pọ́nmọ́ ń bẹ ń bẹ ọmọ tó dẹ̀ wà láyà ìtúsọ̀ sẹ́yìn pé kì í ṣe kékeré. So ọ̀rọ̀ wà ń bẹ̀ gbogbo tẹ̀sí jọ ń jà sí ogún ọ̀gá náà ni pẹ́ṣẹ́ǹtì náà ló ní. Àwọn nǹkan ló tún ní ìtẹ̀ máa máa rò nìyẹn. Bí tẹ bá lọ tán ta lẹ fẹ́ fílẹ̀ fún kọjá pẹ́ṣẹ́ǹtì. So ẹ jẹ́ ká wo nǹkan tí ó dára láti ṣe. Ẹ já ti pa kítí mara o. Bàbá Erinfọlámi àbí olùṣọ́àgùtẹ Erinfọlámi àti bàbá Kọmọláfẹ́ pẹ̀lú Godwin Ọ̀sàrẹ́ bàbá oní bàbá patient. Godwin Ọ̀sàrẹ́ bàbá emphasis ni láti pé mi mo ní ẹ̀mí ọ̀bá mi ní. So yóò dára fún wa ẹja tètè wá nǹkan ṣe sí ọjọ́ lọ.
1: Ẹja tètè wá nǹkan ṣe sí ọjọ́ lọ. À ní sọ jù bẹ́ẹ̀ lọ ojú òní tí ìyẹn ẹ̀yin èèyàn wá ojú òsì ní ti àwa náà. Ní àárín ọ̀sẹ̀ lára àwọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ tí a máa ń dá ọkọ wọn lórí ètò wọ́n pè èmi gan kọ́ ni wọ́n pè o ṣùgbọ́n ẹni tí wọ́n pè ló pè mí wípé báyìí ni wọ́n sọ tó pásítọ̀. Ẹ dákun ẹ bá wa ṣàlàyé káwọn èèyàn lè mọ ta ló pè ta ni à ń sọ̀rọ̀ bá.
0: Ǹdà kí n tó di pé màá sọ tẹ́ni tí ó pè ẹnìkan fi ẹgbẹ̀rún mẹ́wàá sọwọ́ sí wa. Ọ̀gbẹ́ni Chris tàbí alàgbà Chris kákàrọ̀ aṣọ bẹ́ẹ̀ wọ́n làwọn ọ̀fẹ́ kí wọ́n dárúkọ wọn
1: sọ́gbọ́n. Alàgbà Chris.
0: Kí wọ́n lè mọ̀ pé owó wọn tẹ̀ wá lọ́wọ́ ẹgbẹ̀rún mẹ́wàá náírà ń lọ jẹ́ ká máa sọ yìí. Àwọn gan fúnra wọn wọn lẹ́sẹ̀ ń dùn àwọn gan fúnra wọn ṣùgbọ́n ti tàwọn ta tún dákọ̀ yìí ó tún.
1: Ó tún rí àwọn tún rí pé
0: eré gbọdọ̀ sánú.
1: Kèrè mi ni tara wọn lára àwọn
0: wọ̀nyí. Wọ́n láwọn tí ọ̀rọ̀ kan bí a méjì àbí mẹ́ta tá a dárúkọ ká bá wọn pín ẹgbẹ̀rún mẹ́wàá yẹn láàrin wọn. So bí àárín ẹ ṣe jẹ́ ni ọ̀gbẹ́ni Chris Adúpẹ́dúpẹ́.
1: Ẹ ṣé o.
0: Adúpẹ́. Gbogbo tó jẹ́ kùdẹ̀kùdẹ̀ lúnu ayé tí iná olùwà dá sí
1: i
0: olùwà dẹ̀mú kúrò ńbẹ̀
1: èyí
0: náà lálàáfíà pépé torí pé ń bá sàánú lẹ́ntẹ́ni tó bá ti ń sàánú yọ̀mọ̀ rí kíni yọ̀mọ̀ rí àánú gbà bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn. Tọ́ ẹni tó pè mí ni Sikiru Adébáyọ̀ ẹni tí a ní àwọn ọmọ gànfè tí wọ́n kàn gbá ń tiwọn tí wọ́n dẹ̀
1: sá lọ.
0: So nísìnyí báyìí ọ̀rọ̀ wọn ti kúrò lọ́sibítù lọ́rọ̀ ọsibítù ò lè ṣe nǹkan kan mọ́gbà tí ò ti sówó owó lọ́rọ̀ ọsibítù.
1: Bẹ́ẹ̀ni.
0: So wọ́n gbéra wọn padà sílé wọ́n tó délé kò sí rí tán rí kò sí jíjẹ kò sí mímu ìdí nìyẹn tẹ́ fi wá pè báwọn tún wá lọ sárogun àrogún sọ pé òun fẹ́ gba ₦150,000.
1: Àbí ó ti ṣe pẹ́rẹ́ sí ètí wọn máa fẹ́ gbà tẹ́lẹ̀.
0: Pé dò ó ti pẹ́ o pé ṣùgbọ́n ọlọ́run fa wọn ṣe káwọn tẹ̀ lọ́ wá ₦150 wá kọlọ ràn wá lọwọ ẹyin àrógún ẹdáko ẹjẹ ọmọ níwọn 150 tí ẹ bá ti rí 150 láti fún yín ẹjẹ ọmọ níwọn ẹkọ mọdé pé ẹtún lọ wá sí. So wọn wá ṣàlàyé bí ìrìnàjò ṣe mọ̀tọ́ pé owó yín tó wà owó tó wà nílẹ̀ taari owó tó wà nílẹ̀ taari báyìí ó dà pé 12,000 kọ́ lowó ọ̀hún ẹgbẹ̀rún mẹ́wàá kan ẹgbẹ̀rún méjì kan ọdẹ ló ọdẹ méjìlá ọdẹ ní ká pin fún yàn méjì àbí mẹ́ta bẹ́ẹ̀ ò láàṣẹ pin. So asa lọ síwájú aro sẹyìn lánàá sànà náà ni àbíjẹta lánàá kò burú tí wọn yìí sì tún ṣe kílókù ẹ ẹgba ẹgbẹrún márùn. So àfọn ẹlẹgbẹrún márùn lánàá nínú aro owó tí alàgbà Chris tó fi ránṣẹ sí wa afi won ni egberun marun o wa ko egberun meje nle
1: oh meje to ko
0: leyin igba yen olawale na agbo olabi o na pe o so laye gbogbo rin ajo e lo sodo chairman
1: chairman ati eda
0: olohun se wahala tete o nisbet enikan lo tun wa enikan na to menikan na lo menikan to sa link won papo pe one way or the other kan sa tun ni suru na ni pe ibi to tun wa niyan o mna ha johnson
1: agu monday ke
0: ka agu adegbu sadegbu le ni abi ogun gbole ni oruko alaga arewa akure adenri lori ikanni banidore dada ara won kan te ngbe se nbe e jowo ogbeni johnson zak adegbu akinbu enda o sa ni gbole ninu to toje alaga ijoba abile arewa akure awon ti ran lowo ba to lati se ran lowo fun e se fun won ki tori oro ibo ki tori oro pe mo wa nipo sugbon tori pe o ko wa o ko la de boro ma toju o ko la boro je ko baje won ba tagbara ba ka lati se enawo esin won pe to gbogbo be ba se nlo tan bo ko wo ni osin le tabi nkan to wa ni o eyin na igbale e tun lo fi rogun ni tabi fi se nkan wa ni alaga yen gbiyanju ah o se won to le se o gbiyanju sugbon ba ti oba wa si rara ra ode ni kini kan ni mu ni se kini kan ai fe se ni mu yan sa won ni an ba fe se ko ni ri be ogunbolude ogunbolude ni alaga ijoba abile arewa akure ejo ogbeni johnson ogunbolude e ba wa nkan se soro olawale agboola e ba wa nkan se se oro olawale agboola jeje weather ti o accident tese mejeji run to de ti pe o sa ro afin tiraka sugbon ta lapo ito to ngbe dani kiri gan iyen je koko nbe to se pe tese enikan gan mo pe popo boya akilo lori o pe baba o lo fe ma sise be awon yen na ni ogba gbogbo lo se ma gbe ma gbe apo to ka ki laarin awon eyan e si ba wa se ka apo to yen ko nbe ko o di oju be yen
1: ko
0: da oju opo ito pada sibi to ye ko gba o je bi arin yen se je so mo lero pe laarin ose nisin a to le wo na ka fun awon to ba tun ku ni
1: change to ba wa nle
0: bi arin yen se je niyan
1: honorable johnson ogunbolude ti eje alaga ijoba ibile ariwa akure e dakun ojo ni tiyin a ri awon akitiyan yin a ri orisisi tawon akoroyin ko nipa yin e olohun a tubo ma kun agbara yin sugbon eyi to wa nle yi e dakun e ba wa dase e ba wa dase nitori olorun e ba wa ran ogbeni olawale agboola e ba wa ran lowo omo ijoba ibile yin lohun ni o si lohun ti gbiyanju lorisirisi ona ko ndi odo yin eyi to wa so gbeyin bayi ni pe e wa nkan se si e dakun e mo je ko di pe a wa nkan se si e se nkan kan si bayi omokunrin yo fe duro iduro lenu le o fe sise sugbon bo ni o se gbe apo eyan se yo ito o gbe segbe yo si ma kakiri laarin awon eyan bo lo se fe se ese mejeji ti won si fi rin na gan alafia o sinu ese mejeji alaga edakun abeyin gbogbo eyin oloselu tinbe ni ariwa akure gbogbo eyin oselu wa patapata e dakun se le ni se ke on te ba se loni e mo pe tan ni to ba dola eni te ba si sore fun o ye ke mo wi pe ko ni gbagbe lai lai awon ebi e awon eyan aya awon mo won mo ranti pe lagbaja bayi lo ran baba wa lowo ngba bayi esi ma ranti eyin le wa npo eyin le nwa ipo itori eyi e dakun e gbianju on kon te ba le se in te ba se ni won mo royin oni won mo so npa yin mo fi olorun be yin e gbianju on kon te ba le se fun awon eyan won yi ona kona ti e ba le gbe oro won gba boya ki awa gan awa ta je ojogbo lori eto yi te ba fe ka yoju si yin ka yoju si yin ke le ri wa ke le mo pe o to ni oro okunrin yi ri be ke se pe boya kan so lori afefe lasan ngba o ti e ti yoju si yin mo mo pe ina e ti ri ke yan gende olorun mo gbe apo ti nto si kakire eyi ti won to si le gan orun e gbalẹ abele ita se yi ti eyan gbe kiri ejo honorable johnson ogunbolude e ba wa lo ipo yin ke ba won ojogbon awon oloselu ti won wa ni ijoba ibile yin e ba won soro ki won dide iran lowo fun arakunrin yin bakan na iya wa commissioner fun eto awon obirin ati ti awojo gbogbo edakun on kon te ba le se ba wa se ba won ran awon eyan won yi lowo ikan re ta nso ti won yi a si ni mama abike adedeji nle na ti awon na nilo ese ese atowoda o ku de ka to awon aisan ti won pe ni to sugar in lo se won debi ti won fi ge ese won wa nilo atowoda ese lati le ma firin won lawon o fe je ewala sorun omo awon nise ti won se tele tele won lawon fe ma sise won lo sugbon wa ku sese
0: atowo owo na ni owo ti ile gan ti lo tori ese
1: lo gbogbo nkan ni won ti na edakun aroyin commissioner for women affairs and social development edakun kon ti e ba le se e ba wa ran awon eyan won yi lowo te ba pe wa awa ti a wa lori eto yi a yoju si yin te ba fe ka yoju si yin te ba si fe ri awon eyan won yi a se to lati mu won wa sodo yin ejo ojo ni ti yin gbogbo eyan oloselu wa labe ko je dandan awon oloselu to wa ni ariwa kure nikan gbogbo eyan oloselu nipinle ondo
0: se bi ten ti empowerment won yin ti ronu pe
1: awon eyan won yi
0: ti lera ti gbogbo e ro constituency allowance e ja lo nbi to da e ja lo fa won to ku die ka to fun awon ti o te n bere ti won o ri owo hori rararara to outreach orisirisi re se medical outreach le se awon eyan sa won lati loyinbo te wa se ni orile ede wa nbi to ba wa dele tan e lo ka awon ti o nda olohun odariji temi sa ni pe e je ka se nkan ti won o du alakole ta ma ronu nipe ta de ma yin wa lojo waju in te ba se loni omo yin o gba lola omo yin ma gba omo yin ma gba omo yin ma gba e je gbianju ka bi pe won te ni isoro kankan isoro melo na de ni in ti 1 million take elomi 500,000 take at elomi elomi be emi o tin ba ni dani ma se a de se ni won ba ta le se a se ni won ba ta le se ko ba ta ba to ategun ka ma so pe mo se bayi mo se bayi mo se ara olorun ko wa be sumo eyi to se pe be ba so fi e pariwo e e ba fun yan ni 1000 e le ni won lo fi 100 million ko lo fe polongo e eyin e wa ku se ko lohun yin ka fi yin teyan sile ko lohun yin ko gbe buru je le yin lowo anu la jori gba o anu wo de ni di fi afia o
1: mi to gbogbo eyan lo se luwa o da pe baba bana n gbori soke fe son kankan
2: ilu oyo la won lo se luwa e
0: bamba mu moyo
1: emi o mo bi n pon mo eni
2: kankan lenu e ilu oyo to ni pe to ba lu waju ani bakan ta ba tun le be yen ani bakan bakan bakan bakan bakan ni won lu ilu won ta ba soro lataro de ojo to wa fi dibo ko to kuro ele to te wa dun mi be ni pe won wa pe awon eyan wa sa won sorun lori 10 naira 20 naira to ma le wole pin won to te concert si si mu yen
0: enfa ye yen le fun re ni
2: abi e ri kan sugbon awon te e ri aye yen gba ye o lati fi ko eyan ojo sugbon e ri aye bayi lati saanu fa awon to ye kan saanu fun eh ri ti yin gbon lo mi eja o teni o ta ri la se mo ati mo ta ni to nbo e je ka saanu bo wa lowo mi ma se jubele na ti mo nse yi ko se ni kokan ti o a ri won ni te ba ri won eyin go funra yin e ru olorun a ba yin pe se eda kan na to lawon eleyi ta fon rere e ni seju seju yi se ni to gbe apo to gbe dodo wa ba e jo mura dogbon gbe imuse egbe kan on go funra ti run nigba ti o raye we bo se ye ko we eto re ko da se yo kuro ninu apo o de gbe dani kakiri bi igba ton gbe apamo file e ton gbe kiri laarin igboro abi eri to je pe ese condemn e wo iya to jo ti ka to gbe kuro nbi
0: iya dedeji
2: eyan bi be iya dedeji eyan bi me wa se ngbe o ni to tun wa sonra o re anybody ko to gbe jade nu moto ko to gbe wa studio ko to soro ko to se gbogbo ah o tun bebe pe kini ibe lo ti lese meji to npo pe laye o tun jase yen mole oni laye oni gba tolorun fa se sile wa fa o re o fe lorun bi ni o le rese lorun fa o ri te eyan fa wa ma fa tolorun o de ma jase yen mole ese ano te re mi ba e ma ji mi nibi to lapo de ola yen no fi mo eyan a je ka se eyin oloselu a je ka se ke se oloselu nikan elomi wa to je pe lai je pe oran la jalu arowo se to ba ni court arowo na to ba ni pe ko je osenu ara e ko ni geun owo ye de wa nbe awa ma fowo kan apo awa ma fowo kan gugu e a je ka saanu ibanujo oni wole wa o
1: amen
2: ogun gbe si le gbe sita ko ni sele si wa o
1: amen
2: eyan to de loni to se welo e ko to iwo ni kan ko to nigba tenu ba jade laye ton eyan mefa to ma pin meji la ma pin ewo ko to enikan o e je ka se re adara fun wa
1: amen to eyin ti e npo wa oro na ni jade ni gboro enu eyi to ba kan yin be e dakun e dimu on te ba le se lati ran awon eyan lowo e mo ti e duro e mo rose e se ran lowo ntori oni ko tori ola ni on ta ba gbin si waju a tun ba na ni o ti dandan oju oni ti wa mo woju ago mo ri pe akoko wa ti lo e ja mo dagbo loni lori eto agborodun lati le se glow 99.1 fm ni japo lakure eyin ti e ba ni nkan kan tin da yin lamu eyan kan ni fowo lagba yin loju enikan lo ipo leyin lori ni e ma bo lori eto agbonodun eyin e sha ti gbe bo se oko le gbe wa e wo ni ijapo ke so pe en lo si efa laye e nbe gangan le ti ri glow fm e ba ti debe le wa fun eto agbonodun aye nbe fun yin eyin te ba si di pe boya e loko ara yin e te ba ti de oja oba ijomu junction leti gbe bo se maruwa bo se takisi bo se okada eni ki won ja yin ni gate ijapo to wa loke ijebu e gba be wole e ba ti e bere lowo eni kan ni pe glow fm le nlo won nowo si fun yin e nilo lati tun gbo kada nbe e fese rin ko le na yin ju seju kan te fi de glow fm oju oni ti yin ntori na ma reti eyin eyan wa e mo joye timutimuti kegun danu e mo je ki isoro ma ge emi yin kuro abe mo pe ka ma mi kan le hin lekokan o ge emi eyan kuro ni oju oni ti wa to a dupe lowo gbogbo awon alase ile ise glow fm ti won wa ninu ijapo lakure pe won se nseun fun ore ofe ti won fun wa a dupe o baba bana e ba ndakure fun awon eyan ke si so number yin ki awon eyan le gbo
2: a se olotu gugu e da laye tin mi to de rin e je ka ran ti ojo kan ko si bo se wu ojo kan ko ran ti ojo kan ni de yi ona wa la ti rere o ani fa isan lo gba number mi re 08 60 97 77 38 60 97 77 38 o digba
1: so
0: se 60 lo bere re
2: o eto ni e mu ko wa ge be ni o eto 60
0: ato eh won ni ojojo kan bo ti ti ode pe lo soko ti oni reran pa ti yawo lo ta ti oni seran nibe un ni o ma kun so bun ti gba ma kun e ja ma ronu ojo laye ojo kan bo ti o je ojo kan kisa ko kisa yan omo kunrin kan la ko tin ko onko leyin omo berin gbogbo apata la siro ta ba se nu aye yi duro de oluwa o
1: so eh so number yin
0: number mi 08037165305 le kan si 08037165305
1: ha jeun eh ti o ba da bi pe eyin na olorun fi anu si yin loju e fe se iranlowo fa won ti adaruko won yi eh asu won ti e le fi owo ranse si 80 lo bere 37 tele 16 tele 53 tele 05 tele 80 37 16 53 05 kunle adebayo lawal e ba ninu oruko to wa nu account na mo dupe lowo ayo ba mi ogun ode fun to je amoju ero wa ojo ni ti ohun titi ojo mejo ta ma pade baba tun di oke ni lo ndagbore fun yin pe ire ayo ati alaafia laafi pade o digba
5: le se glow 99.1 fm le ngboye atori to seto kidomu domu torin le dododo pelu awon ojulowo eto ati iroyin ti won manipulate pelu awon asobu asore ge asosegbe gbogbo ba won current affairs ba se ri gangan le se ma gbo lai sale mo afamo abumo ati ayokuro glow fm yi ma gba yo ewo radio amilu titi to kari aye leleyi sa oya ma tesi waju kidede o ma glow papo obe
6: remembered for who they are. Here or on the other side, we celebrate greatness and the little side spirit. We are here to celebrate truth, culture, and originality as it unfolds. We are here to glow, glow 99.1 FM. Let's go.
7: Olúwa Ọlọ́run agbe yin ga tori pe yin ni Ọlọ́run Olúwa gba ope wa fun ore ofe ti e fi gba awon eniyan yin ni ojo oni Olúwa gba eyin wa ti e ti mu won jade lo fun ise ojo won lati owuro ti e si mu won pada wa si ile ni asale Oluwa gba ope wa ope ati yin la mu wa Oluwa se ni itewogba mo gbadura fun gbogbo eyin olubadowopo ile ise glow fm 99.1 Oluwa ko gbadura fun yin gbogbo eyin osise ile ise na Oluwa ko gbadura fun yin bi e tin lo lati dubule ni asale yi Oluwa ko darapo mo yin loju orun yin loru yi Oluwa ko je imole fun yin gbogbo yin lapapo kesun layo ke ji layo nigba to ba di ni owuro la aye ati so wi pe Oluwa o se ati fi ope fun Olorun yin aye be ko si sile fun yin ke wa ni alaafia be ni yori ko ni ye pada Jesu Kristi Oluwa wa ami ni oruko Jesu
8: a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin بإسمك اللهم حموت وحيا أبني فون ولون وبا تيو تفون واني أنفاني توني كيلي وتسوبا وا لاي نيرون تي ولون ناني أكبارا تي أني أي تي أسيني وغو أولو فون ولا أنفاني لا تلي دي أكوكو يي أدوك فون ولون وبا نا ولون كودان كوما سايكبا وبا وا أفهم أولي لا تلو سنباي كالوكو تي واني بي تيو تسو Olorun daabo re bo wa Olorun mo sai fi so re so wa Ola la ilaha illallah abiyo ninu anu re ma je atoju orun doju ku fi so re so wa nigbati a ba tun ji laaro la ka tun le ma dupe fun Olorun Olorun mo sai je ki adua gbogbo wa gba Allahumma arjina minna shagati sayatini wa nasawati salatini wa inati baqina wa ma'anati tawqina wa ma'adati adina wa udwan mu'adina wa gallabi galibina wa la hawla wa la quwata illa billahi al-azim ajiru Allahu fi sharri shawa